báwo ni yèmi ò ṣe ní sí ọlọ́run adúpẹ́ pé òkun lọ́wọ́ rẹ ò ní lọ́jọ́ kẹjọ gbogbo èèyàn dìde ńlẹ̀ ẹ jẹ́ àjọ kí alleluia ńlá mẹ́jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ pé nǹkan jọra fún yín ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ páńgẹ́lì ó ṣiṣẹ́ fún yín ẹ jọ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbò mí á kí alleluia ńlá mẹ́jọ tí ò ní dé á sì fi ògo mẹ́fà tì ò ní lọ́jọ́ kẹjọ ọlọ́run gbọ́ nǹkan jọra wọn nínú ọjà rẹ bó ṣe ń gbọ́ mi nǹkan jọra wọn nínú iṣẹ́ rẹ lọ́sẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn ọmọ nǹkan jọra wọn lórílẹ̀‐èdè nàìjíríà lọ́sẹ̀ yìí nǹkan jọra wọn a sì fi ògo mẹ́fà tí 6 túmọ̀ sí ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gba ọlọ́run gbọ́ fún ìrànlọ́wọ́ ọlọ́run nínú ọ̀sẹ̀ yìí ọba wa kí ògo mẹ́fà so níbi tẹ́ ẹ bá wà jẹ́ kò rí ọkàn yàtọ̀ mí mọ́ bó ṣe ké bóyá ọ̀kẹ́ ò ní o bóyá ó ṣe nǹkan kan ni o ṣáàjì ọ yàtọ̀ sí bó ṣe mọ́ ké tẹ́lẹ̀ somebody shout it hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹnìkan ní kí láàdé mo change ohun tèmi náà ni mo fẹ́ kí nǹkan jọra wọn fún mi lọ́sẹ̀ ògo mẹ́fà ogo fún jésù lókè ọrun ẹ tẹ́wọ́ bẹ́ẹ̀ ṣe di owó yẹn mọ́wọ́ mo gbẹni tó gbọ́ mi láàárọ̀ yìí o tún ní ra àwọn owó mọ́ láyé ìṣẹ̀lẹ̀ ìyanu tó rò ó lè ṣẹlẹ̀ sí ọ láyé lójijì ẹ̀mí àwọn wòlíì fààyè gbà mọ́mọ́ o lọ́sẹ̀ ìwà tààtàjèrè lọ́sẹ̀ ìwà àríba ti ṣe lọ́sẹ̀ yìí ìdùnnú yóò ṣubú lu ayọ̀ fún ọ nínú ọ̀sẹ̀ yìí ẹ tinú ògo bọ́ sínú ògo ẹ wá ṣe àmì yẹn kẹ́ ẹ fòókè mọ̀mọ́ bàbá lórúkọ jésù lọ́sẹ̀ yìí wà á bàjẹ́ gbogbo ẹyọ ọmọ tẹ ń kọ wà ẹk lágbára ọlọ́run ẹ̀mí àṣeyọrí bà lẹ́yìn you will succeed you will prosper and excellence is going to be your portion in Jesus name ẹ wo gbogbo ẹyin ọmọ ọlọ́run owó yẹn ni ọmọ fọwọ́ kan láàárọ̀ tó bá ti ń jáde tó bá gbàgbọ́ what you don't believe you can receive béèyàn ò bá gba nǹkan kan gbọ́ òun tó ò lè gba nǹkan yẹn and anytime tó bá ti jí mọ fọwọ́ kan owó yẹn mọ fọwọ́ kan ẹ jẹ́ àwọn tí bàbá mi ológun àjọbọ ọ̀dàn wò mọ́mí àti dádì tí n bá ti lè kú òun bí wáì orí facebook láti gbà mí lálejò ní aago mẹ́fà àbọ̀ gbà tí ó bá di 7:30 á parí ẹ gbogbo ẹyin tẹ gbà náà tí ọyìn lánàá ẹ make sure mo fi gbogbo ẹnu sọ pé ẹ gbé pàdé mi lórí facebook ẹnìkan ní wòlíì ni ọmọ tí gbà ó tún di wednesday àwọn tí ọba tí gbà ó di wednesday ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọ̀la tuesday lábẹ́rẹ̀ àwẹ̀ yẹn mo ti kéde ẹ̀yin náà wo bí ìlú ṣe ń lọ ẹ̀yin tẹ bá fẹ́ join wa ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tẹ bá fẹ́ join wa ààyè wà fún yín ẹ jájọ pàdé a ti mú wema gẹ́gẹ́ bíi sẹ́ńtà ní chọ́ọ̀chì wa tó wà ní gbági is interdenominational ìwọ náà wà nínú white and black ẹ kàn wọ white and black ẹ já pàdé ní chọ́ọ̀chì ní aago mẹ́wàá láàárọ̀ ọjọ́ tuesday 24 hours of prayer ni ibẹ̀ láwà títí olúwa bá wa gba àwọn ọmọ jáde a fẹ́ ṣe nǹkan méjì arangeli sí àwọn ọmọ yẹn níbi tí wọ́n wà gbogbo àwọn tó sì gbé wọn sí ìgbèkùn àárín èdì sí wọn àṣírí ibẹ̀ nìyẹn so gbogbo ẹyin tẹ bá fẹ́ bá wa join mo fẹ́ join prayer yìí ẹ join wa tó bá ti di 10 lọ́la olúwa ní ká pàdé gbogbo ẹyin ọmọ ọlọ́run gbogbo ẹyin abiyamọ

0: finances in meta ti anti provide ha o ye kin bi oro awon eleri bo kin to se yen lo si ibi ara ganan le yi anywhere to ba ri bo si se pe cardboard na won fi se wa fowo gba bayi pe bayi loluwa wi evangeli mi loruko jesu ni loju aje ba n gbe eto mi ti n be lowo re eto mi ti eleda mi ti fun mi ba n gbe se n yo lenu ti olorun ba fe fun o ni nkan angeli ni oran angeli yen to ba ti wa fowo ko mo ba daku ko ni gbe ye wa o le wonu enikan ti o ran si o un lo fi je pe lose yi loni eyin kan wa ran won eyan kan si yin lati wa favor yin awon eyan so testimony lokan ojokan orisirisi nkan ni si nsele gbogbo eyan bi anointing won won pade mi nisin lori facebook lori youtube mo fe sami mo fe anoint yin mo si so o ni bi kan to duro si to fi anoint ara re laaro eni kan ni woni eni angeli ma provide they provide food and strength ninu we first king chapter 19 verse 5 titi was 7 titi was 8 bibeli so pe angeli oluwa si pada wa won lo ba elijah won si fi owo to won ni dide jeun nitori ti ona na je fun angeli si wa ba won ni ko dide ko jeun angeli lo gbo nje wa e wa mo kigbe angeli mi onje mi ba mi gbe angeli mi onje mi ba mbe wa angeli mi onje mi ba mbe wa angeli mi onje mi ba mbe wa angeli mi onje mi ba mbe wa angeli mi onje mi ba mbe wa loruko jesu loruko jesu loruko jesu loruko jesu loruko jesu loruko jesu eni kan ni ki lo de tem gbadu wa ba yen Matthew 7:7 bi e ba se bere o ni e bere a o si fi fun yin ninu we number 14 28 won ni bi e ba se wi leti emi oluwa ni ma se se o nje re olorun ti fi ran won angeli ni o gbe wa ba o ti ba nbo o le gbawo re nto omo o si le gbawo re nto omo o le joko bayi a kan wa bi content creator ni wa ba mo se bi won lo ba ri ti won o joko won ni mo me mu number kan tabi ki won ni oye nso eje lo ra nkan fun yin iru ese le si mama yi e wo mama yi o tun be mi gan mu nkan wa nbe angeli
1: praise God
0: hallelujah
1: mo dupa e ra na o
0: iwaṣe
1: mo ra anu gba
0: ki lo ko yin mama
1: o ko mi ni ka mi jimo
0: lati
1: agbowo
0: agbowo wa nbi
1: be ni
0: nice
1: 21 mo ti lo se yi ijo yi ti mo da po olohun be lori oke yi 5 FM Twitter Jump. Mo Nigeria ise ri
0: ta ni si nteja
1: omo keji ni nteja
0: ni nteja
1: eso le ni ta
0: eso le yin
1: mo se ko
0: o wa bere si se interview fun yin
1: iyan okun to wa ni o
0: to
1: gbo mo to wa
0: mo to wa
1: mo wa o lo wa jide si mi ani Nigeria yi ko fara ro ko lo sa nu wa ni
0: ko lo o ko wa yo
1: o ko wa yo be ni
0: bi po mo
1: o ni mo ki mo le se yi nta ba fe se wa ni ta sa ra nu gba o baba mi ti ra nu gba kini si be lowo mi ke ko lowo mi what my mama do what my mommy mama na
0: ojiji ni
1: what my mommy omo ba mi won pe mi oni kila le se fun yin mo ni da fe se fun e se fun wa oni ya gbogbo oja yi won ni ki mo se gbogbo ru ku jade
0: e lo wi oku
1: bo ni oru o mo gbe le ni e to wa nbe ore ni o to bi 7000 oni e se sara ni eleja e fun won yin
0: gbogbo oni e bi se sara
1: ka mo fun ka mo fun
0: ke forget e yin se sara
1: ni mo gele lo mo se tanda yin mo kokoto
0: mi ti
1: la gbogbo
0: ajarin le kokoto
1: o mo kokoto nko fe le boda yoku mi gbe yoku mo oniya ma gbe yin jade
0: olowo gbe yin jade
1: awon eyan e mo lo mo le bi lo o
0: e le lo
1: omi mo nta baba mi ti ni ra so ara nupa emi lo ko le gbe mi lo o ba ko asoko
0: o na so so se you not tell
1: a meji
0: se you not tell yi e le ni ona
1: no ko le mi ajo lo ni ngba wa de be ni bi songo ona poli mi o de mo kankan mi mo pa won kankan wa so mo nfuje laanu aba wo ni ile ti ta gbo nkan mo ba gbe keke wa
0: iye gbe keke wa
1: iye gbe keke keke to fi ntaja ni o
0: eh keke bi o mo fi ra nkan ni shopping complex
1: oni ya laarin 10 seconds
0: laarin 10 seconds eni sun kilo ni e se
1: gbo ti ba fe
0: oni gbo nde e ma ko si e ma ra lo anawo e ibi o ma duro si kana nu oka o ma se ti mi je nbe to ba se nkan mi mo le ni ki won wa ha fun yin sugbe eleyi e ba nko ma tete ko lo iyawo mi mo pe mo ma je ru nkan bayi ma ba nko lo nu mama yi o ni mo ibi e wa ronu mi e wa du nje ba nko wa ah e je si o wo re yin si tun bo lo nu bi ko bi o ba se pe bi moto marun mefa won ko fun mama bi o se mo ba nku kan bo na mama da dan wo e so le wa nta ni bo
1: oja ko ni mo na dundu mo na jaye mo na ojo mo de ti mo ta o ja se mo wa shop ti ni si ni ati ba so ko ni ti ku mo ti ta lodo wa oni mo ti manage ka kiri
0: ah mama emi kan fun yin 200,000 200,000 more than 200 fún bàbá mi. Àìmọye nǹkan tó ti wá sọ́dọ̀ rẹ tó ọ̀ràn tì mí. Tẹ́ẹ̀kan dajẹ́. Ibi ẹ bá fi 200 bọ́jà yín dé ẹja mọ̀ wò títí December. Tá a bá ti ṣe tán máa yọ 200 fún ìyá yìí. Máa yọ 200,000 fún. Ẹni tán mọ́. Ẹ wọ́n ń dá ìwọ náà gbọ́n tí à ń sọ jálẹ̀. Náà báwo láńgẹ́lì ṣe tún máa ń wà? Ẹyin wo lẹ fẹ́ gba áńgẹ́lì lálejò? Ìjọ jẹ́ mọ̀ pé nínú ìwé Genesis chapter 21 ní verse 17 títí 119 ibi láti rí obìnrin tí wọ́n pè ní Agai. Kí láńgẹ́lì ṣe fún? Wọ́n pèsè omi jáde fún. Wọ́n láńgẹ́lì Olúwa sì yọ sí. Ọba mú omi jáde nínú aṣálẹ̀. Nínú gbòbí tó ti ń sunkún. Kì í ṣebẹ̀ yẹn nìkan o. Nínú Genesis chapter 21 ibi ni Bíbélì ti sọ and 22 bí áńgẹ́lì ṣe lọ pèsè agbo bọlọjọ fún ẹni tí wọ́n ń pè ní Abraham. Ẹ̀kígbe áńgẹ́lì mi o yọ sí mi lójijì, mo nílò rẹ ni. Ẹ wo táwọn èèyàn sọ jálẹ̀? Ẹ̀yin àyànfẹ́ mélòó la fẹ́ kà? A fi gbàdúrà ní ìsìn. Ẹgbẹ́ ànáyìn wọ̀nyí pàdé mi lórí Facebook, lórí YouTube àti lórí TikTok. A fẹ́ ṣe nǹkan kan ní aago 6 sí aago 7 kọjá ìṣẹ́jú 10. Látọ̀la lọ, a lè padà sí normal time. Bọ̀ gbogbo ẹ̀yin àyànfẹ́, ẹ jẹ́ mọ́ lọ. Kò tó di pé màmá lọ ẹgbọ́ ilé yìí lọ́jọ́ Wednesday. Nígbà tí a bá fi parí àwẹ̀ tá ń bá bọ̀, àwọn kan bẹ tí ò rí ànáyìn wọn ìgbà. Ẹ á fún yín tó bá dijọ́ Wednesday wá sí Wema. Láti wo òde wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema ẹbẹ̀rẹ̀ tí wọ́n ti ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ẹnìkan ní pépà tẹ́ ẹ̀ ń sọ ni wò fún mi òdìjọ́ Wednesday náà bó gbó ṣe ń jẹ́ ti ọlọ́run. Ẹ jẹ́ mọ́ lórí Facebook gbogbo ọmọ ọlọ́run ni kó mú ọrẹ màrájẹ jẹun. Áńgẹ́lì mi ó gbàjẹ́ mi wá, yóò gbére mi kò mí, yóò gbowó mi tẹ̀, ibi tó wò mí bá wà áńgẹ́lì mi bá ń gbé. Àtàwọn kọ̀ọ̀kan náà, ẹnìkan ní wo ni onímọ̀sẹ̀sẹ̀ rọ́rẹ́ májẹ̀mú mi sán lónìí náà. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹrú ẹ bọ màrájẹ́, áńgẹ́lì mi ó gbàjẹ́, á gbé alájẹ́ mi wá. Lọ́rí gbogbo ẹni tó bá mọ̀ ń kígbe páwọn ta, áńgẹ́lì gbàjẹ́ wọn wá ni. Ẹ rí màá gbé tẹsímọ́nì díẹ̀ nísìn lórí Facebook àti YouTube. So mo ní díẹ̀ yìí san ìdá mẹ́wàá, màá rá àwọn bíi 50 tí wọ́n san ìdá mẹ́wàá wọn láàárọ̀ yìí. San ọrẹ ẹ tiẹ̀ náà kọ wá wo ohun tí bàbá mi ológun àjọbọ̀ ọ̀dánwò. Ẹnìkan ní account number dà, this is account number 19 66 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank. Bí yín ọba sì wọlé ẹ lélẹ̀ 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn. Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Wednesday ọ̀wà kẹjẹgbẹ́. Mo ní nǹkan kan tí mo fẹ́ fi lé àwọn èèyàn lọ́wọ́ ní ọjọ́ Wednesday. Ẹnìkan níbi kíni èmi mo ṣèlérí ẹ̀ mi sì fẹ́ sọ jáde lórí afẹ́fẹ́. Ẹnìkan ní ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kà? Psalm 119, Psalm 120, 121, 122, 123, 124 Psalm tá a kà nìyẹn láti 119 pọ̀ díẹ̀ a sì kà dé 124. A ti fẹ́ parí ìwé Psalm. Ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí dẹ́ máa bọ̀, ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀. Ẹ kígbe ní ìgbà méje ẹ̀yin tẹ́ wà lórí Facebook. Ẹ ṣí ààrẹ fáwọn èèyàn mẹ́ta gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook. Kọ́ wá kígbe pé áńgẹ́lì ni bá ń gbóúnjẹ mi. Ẹ̀rín tí ó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí. Testimony ó sùn lórí afẹ́fẹ́. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí ẹ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn wá kúnlẹ̀. Júnámẹ́ kàpà aládá àṣà. Mo sọ tẹ́lẹ̀ agbára ọlọ́run tí ń múni lọ bí gíga kọ wọnú ìpínràwọ̀ yín. Ẹ lọ tayọ kẹ́ ẹ ṣe rere, a dára fún yín. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Ẹnìkan ní wo ni mo fẹ́ sọ testimony? 080-88-71-65-66 080-88-71-65-66 Ẹ send the message yìí, ire àtànú kọ báyìí.

Ṣíwájú mi ò gbọdọ̀ wọlé bí ìlasán láì ṣe bàbá ṣe bí ìbá kí wọ́n ṣe wọlé kí wọ́n gba pépà mi.

就当 processing， 当 processing， 当 processing。那接下来就是他是拿，那这样子呢，就是饭店也会付，一直到拿 26， 那几岁不是？我付，我得给我买个厂。我们工资那个钱，他妈收到的，他妈那个，我们有工，我们也有工，我们都是拿去弄，我费，我们那个工都费吧。ṣùgbọ́n ọkọ̀ wọn ẹni tọkọ̀ wọn bá ń dà láàmù kí pé kó ṣàhà ní ó ní omi kan tẹ ṣe fún wa ní ọdún yìí sí nígbà tó bá yá mo ṣe kíní ẹ̀ dáàdì nígbà tó ń bẹ kí wọ́n gba visa spiritual man yẹn ó ga gbọnigi báyìí ni ṣe ó ga ó máa wá wọ suit lọ́jọ́ tí mo ń wí yìí mo ti wọlé tán ó wá ń bá àwọn security ibẹ̀ sọ̀rọ̀ pé mo gbọ́dọ̀ dání lóhùn wá kọ́ ìsìn mi pé mo gbọ́dọ̀ dání lóhùn so nígbà tó wá yá security kan máa ń fọwọ́ kan mọ̀ ní wọ́n ní pé fi lórúkọ jésù wọ́n ràn dáná dáná jẹ́ mi wípé wá fi wípé kí ni orúkọ yìí pé nǹkan burúkú afọwọ́kàn ní níbi tí mo wà yìí mo ṣáà ń sún ọmọ ní mo sún ẹ̀dẹ̀ ní ṣé nígbà tó wà yá sọ rí tí ọmọ yẹn ó kọ̀ yìí níbi tí mo ó ní pé wáyé tí mo ṣe máa ń gbàdúrà ní ibi tí ipẹ́ níbẹ̀ tí mo bá lọ tó bá ní wá

0: fò dìde yẹn wọn á sọ fún mi pé tó bá jẹ́ pé ó dá òun gọgọngọ lójú pé spiritual man gọgọngọ lòun pé kó fi ọwọ́ kan mi pé tí ò bá lè gbiná níbi tó wà dádì mo ìtajú nìyẹn dádì tí mo sì tajú nìyẹn security man yẹn wá fún mi ní nọmba wá fún mi on the 27th when the 27th mo rán ìgbà nísà mi but on the 26th mo rán pé dádì ìyàwó aláìní ní ayé mi. Torí mo sọ pé màá jagun lájàyè dúpẹ́ náà ìdè dúpẹ́ náà bàbá ṣe bí wa ẹ̀rí mi ni.
1: Ìwọ náà tẹ̀wọ́ síbi.
2: You to stretch your hands there.
1: Ìwọ náà máa gbà tiẹ̀. Mo máa ń sọ fún yín pé bọ́ ọ bá ṣe lẹ́ẹ̀kan tán mú ọ ìyẹn ò pé o pátì. Padà lọ sẹ́.
2: Go back and reply.
1: Wọ́n fọ visa ẹ̀.
2: They will grant you visa.
1: Ó máa jẹ́ pàkọ́ mọ́ ni pé wọ́n náà ò dé bẹ́ẹ̀. Ó dé bẹ́ẹ̀
2: ẹ̀
1: wọ́n lóríire ni ọ́.
2: Ó gbàdúrà
1: gbogbo bí o ti ṣàṣe
2: tì.
1: Padà lọ ṣàṣe yọrí mbẹ́.
2: Yorùbá
1: ti parí ẹ̀ wá ní tẹ́sí bá dá mi. Àmọ́ n tún bọ̀
2: ẹ̀.
1: Àwọn kan mi tọrọ pé ó ṣe tó fail. Ọpọlọ fail. Tráyà ló fail.
2: Tráyà dà fail.
1: Bẹ́ẹ̀ ni wọ́n fail
2: yìí.
1: Ó ti lọ́jọ́ iwájú.
2: Ó
1: pàṣẹ lórúkọ Jésù òyìnbó tẹ̀rẹ̀bíà fún ọ.
2: White will serve you.
1: N bá sọ fún mi pé òyìnbó máa sáfù mi.
2: They told me the white men will serve me.
1: Wọ́n ò gbé bọ́ọ̀lù òyìnbó yẹn sáfù
2: mi. How will they touch my sin me?
1: Njẹ́ Ọlọ́run wá sí.
2: As God will have it.
1: À ń gbóúnjẹ fún mi tó bẹ̀rẹ̀ pé
2: mo lọ. They serve me meal. They even send me a
1: matter to fine. Mo náà padà ṣe náà
2: nìyẹn. I say yes, so it has come to pass. Bọ́ọ̀ bá ti
1: wọ plate ọlọ lórí ìbò.
2: Òyìnbó
1: ń sáfù ẹ.
2: White men will serve you. They didn't have any
1: Instagram John onere ma para silo lo koje mo ni onere ma silo lo koje wa de se bi oba Jesus Oluwa wa
2: Jesus be my lord
1: lekan si
2: one more time
1: beti omo yin ejon aburo abi ore yin kan wa Canada
2: announced to them
1: kan jajo pade ni
2: on the 18th
1: ni Toronto Ontario
2: Toronto Ontario
1: mo ni agbara sa
2: egbo
1: mi sa ko si pe yan wa ni Canada
2: ore yin
1: bo ba be lowo yan beji meta
2: wo so fun pe
1: won gbo pa bi ko lo Facebook wa o ma ri address nbe apostle doctor
2: SMO
1: Mustafa JP baba se bi oba
2: lo
1: ko Jesu o ma ri anuba so pe ma ra anuba so pe ma ra anuba so pe ma ra anuba in the name of Jesus
2: egbo le sa
1: anu po
2: there are so precious mercy in God that grant mercy
1: bo de mo yi pe
2: lara
1: awon to ma ri anu to se igba
2: iwo
1: je ọkan ninu wọn
2: sọ tẹlẹ
1: lorukọ jesu o ma ri anu gba ọjọ Thursday ọjọ Thursday la ma ṣe ayẹyẹ pe
2: iriwuro
1: o pe ọdun mẹsan gbako ọjọ yẹn a gbàdúrà wà á mọ pé ìrì kò ní sísè
2: ìrì
1: ò ní sísè lo ìbàjẹ́ gba òjò
2: ìbàjẹ́
1: gba ẹ̀rùn ìbàjẹ́ gba ooru ọ rí pé ìrì ó ṣe kí ni o yí ó mọ ṣẹ ní kò ṣe é dádúró kò ṣe é mú lọ́wọ́ fari dáadé ka múdi mo pàṣẹ lórúkọ jésù ó máa rí àánú gbà wà á dẹ̀ ṣe bí ọba gbàdúrà gbogbo ẹ̀yàn lọ́jọ́ bí òní òní wọ́dẹ anifásitì rán ibùkún sí ayé yín àti àánú ojúrere láti ọ̀dọ̀ ọlọ́run ó wọnú ayé rẹ ó wọnú gbéyàwó rẹ in the name of Jesus wà á dẹ̀ ṣe bí ọba happy birthday and happy wedding anifásitì lórúkọ jésù wà á rí àánú gbà.
2: Jesus name.
1: Celebrate your Kaluwa
2: and Bilini. There's only one celebrant we have
1: there.
2: Adebisi.
1: Omobolanle.
2: Omobolanle.
1: Happy birthday to
2: happy
1: you.
2: Happy birthday to
1: Loruko
2: you.
1: Jesu.
2: In the name Wari of Jesus.
1: Amen. Banko account number.
2: Write the account number.
1: Banko sile.
2: Write it down.
1: 30-32-67-02-85 Mustafa Solomon Moses Onelo Magbejade ni First Bank loruko Jesu wara anuba
2: in Jesus names 2046
1: 51 2880 bole kan si
2: yeah it again
1: 2046 51 2880 Sido Krago de Cholo Mabuja de First Bank. Lulu Kodjus Omara Anuba. Sopo Mara Anuba.
2: I bless your symbol of faith.
1: Moya Oruye Simi.
2: I sanctify the hall.
1: Mori Bonu Buje Jesus.
2: I swear the blood of Jesus.
1: Tobati anoint your
2: life. You anoint yourself.
1: Lulu Kodjus Waba Anuba. Waba Anuba. Anuba Didi Fanyi. You say Reba Didi.
2: Waba
1: Jolori Re. Lulu Ashebe. Lulu Ashebe. Lulu Ashebe.
2: I am next to testify.

0: Inu iwe iroyin punch na ni mo ti ri iroyin eleyi lagan iselu na lasiwa gege bi won se ni a mama wa kan re o to je omo eni ti o ti fiba kan je are lorilede wa Nigeria ri iyen iyabo Obasanjo omo baba Olusegun Obasanjo gangan ni won soro re laaro yo ninu iwe iroyin punch gege bi won se te siwaju Wani iyabo Obasanjo ti ko iwe fi egbe oselu All Progressive Congress sile olohun osegbe ohun yo bi ninu tre mo olohun ti ko gbogbo ero ohun di gbadagbon ohun ti ko na egbe oselu APC latari gege bi iwe iroyin punch se salaye o wani gege bi ohun ti won gbo lenu iyabo Obasanjo wani se ri egbe oselu ohun ohun lo je wipe won ko ni afojusun ati wipe won ko ni iteriba be ni won ko ni ayo kan to da sira won o gege bi ohun ti iyabo Obasanjo so iyabo Obasanjo te ba gbagbe awon na ni won gba form yen ticket lati jade dupo gomina labi ase egbe oselu APC iyen ni ipinle Ogun gege bi won se wa kede wipe awon ti kowe awon ti fi letter le pe e wo nje gbe yin mo o iyen gege bi won se salaye o lati enu eni ti o je alaga egbe oselu APC iyen oloye Yemi Sanusi o ohun gangan na lo gbe iroyin un jade gege bi awon iwe iroyin punch na bo se wa tari e ta laaro toni tin sojo aje Monday wipe iyabo Obasanjo won ti se kini won ti fi egbe oselu APC won ti fi sile o latari esun ti won so wipe ko si iteriba ko si igba fun ra eni be lo je wipe oro eyin okunu egbe oselu ohun ni ipinle Ogun iyabo Obasanjo soro nigba ta won akoroyin ti won fi oro ojomi to roro pelu won nibe ni won ti ni mo ni ise egbe yin mo eje nlo bo mi bi nba si se egbe kankan ngbajumo ohun ti mo nse o gege bi won se te siwaju won ni de ba gbagbe iyabo Obasanjo na lo ni ohun o se atileyin ile toto iyen fun senator Adeola Yayi lati jade dupo gomina ipo awon ti leyin o ninu ipade ti won se ni nkan bi osu meji seyin latari eyi gan na ni iyabo Obasanjo ti wa ni ewo emi o segbe yin mo o tori wipe eni ibowo funra eni o wa ninu iwe iroyin punch e ba gbagada nibe laaro toni ninu iwe iroyin Nigerian Tribune ni mo ti ri iroyin eleyi laaro toni o gege bi enikan eleyi to je gbogi ninu egbe oselu ADC papa julo to tun ti fi gba kan je minister fun awon odo ati ere idaraya iyen Solomon Dalong ohun lo salaye laaro toni o wipe ewo seri nigba ta fe kora wajo wipe a di okan soso ninu egbe oselu ADC amule ni o won na amule imule ta si mu yi ohun lo je wipe a fi dara wa loju pe ah kikora wajo ele ta kora wajo ninu egbe oselu ADC yo eje amule kasi le sise forilede Nigeria ni ki nse fun ife ara eni nikan gege bi dialogue je wa tesiwaju nibi ti won tin fi oro ojomi to oro pelu re ohun ati seun okinba loye eni to ti gba kan je minister labe isejoba ologbe ana iyen are to ti je to ti dologbe iyen Muhammad Buhari won ni nibe ni won tin foro o wa won lerun wo ni baba yi wa ni se ri ni ko to di pe akora wa jo gbogbo omo egbe patapata gbogbo wa na la mule o sugbon awon kankan nu wa ti dale tori pe ngba ta mule ohun ohun ta nso na ni wipe eje a fi mo sokan ka le gbe soke orilede Nigeria won ni sugbon nigba to ya o laarin kan ohun lo di wipe onikaluku o wa nse titara won nikan o latari won ni wahala ele to nsele ninu egbe oselu ADC ohun oni dalong bi wa sala wipe seri awon ti mo na wipe asiko ti awon mule nigba na nigba ta awon fe kora awon jo ninu egbe oselu ADC ipe ga won je egbe alatako fun egbe oselu APC na lo je wipe awon ti mo wipe awon ko wu wa odale ninu gbogbo awon ta awon jo kora awon jo o won ni ko si se ko si iru re ko si le ma sele ninu egbe tabi ninu awujo won ni sugbon amule o won je de awon to dale yi won balẹ lo na ni tori pe o je ohun to du awon pupo ipe a pelu gbogbo imule ta mu ni ojo apoko ti gbogbo wa o kora awajo to si je wipe awon kan pada dale won dale ni o gege bi dialogue to salaye sinu iwe iroyin laaro Nigerian Tribune o gbe iroyin ohun jade o e se ri iroyin ohun e gba change nbe e ba iroyin ohun lekun rere laaro toni e je npada sinu iwe iroyin Daily Post tori iroyin yi se pataki lati ka o won ni komisanna fun ile ise olopa ipinle oyo abimbola olugbenga o ti kede ipe o ti kepe awon olugbe ipinle oyo oje lati ma fi oju sori o tori pe oju bai gan na ni alakan ni vi sori won ni bakan na ni won ki won ni lo wipe ki won ri daju wipe won se amojuto gbogbo agbegbe won latari wipe gbogbo ti won ba ti ri wipe o se kudie kudie abi won kiesi nkan kan abi won fura si awon nkan kan ki won tete ya fi to ile ise olopa leti o olugbenga abimbola on lo soro yi nigbati won mu awon akoroyin lo si ibudo awon ajinigbe eleyi to jibu sayo adegoke john paul atawon ibeji re gbe o obirin yi o ni aburo adelabu iyen adebayo adelabu eleyi tin se minister tele fun ohun amusagbara gege bi won se wa tesiwaju won ni adugbo araromi ayegun ele to wa ni ijoba ibile oluyole ni ilu ibadan o ni won ni awon ajinigbe yi ni won fi obirin na atawon omo re pamo si o ki olopa to gba won ko to gba won sile iyen lojo saturday gege bi awon akoroyin ele ti won yoju si bi ipade ohun papa julo ni bi isele ohun o won ni ile ise olopa won lo sibe ti won si ri daju pe won mu awon ajinigbe na gege bi awon iko oniroyin ele ti won fi di iroyan un mule wi pe ile na je ile oniyara meji ti won ni won ni won yi odi won yi moka o iyun fence nu won yi odi moka won wa tesiwaju won ni opo ile to wa layika ile na to si je iyalenu fa awon olugbe agbegbe na pe awon ijinigbe abi awon ajinigbe won lo be na ni ru nkan be lo nsele ninu ile ohun commissioner olopa ninu alaye re ni awon osise otelemuye olopa ati ijoba apapo pelu ajosepo awon osise ile ise olopa ni ipinle oyo ni awon jo pa opo ta awon sise na lati dola emi na o wa ni ohun ro gbogbo awon araalu ki won ri daju pe won fi oju won fi se oju lalakan fi nsori o ki won si ri daju wi pe gbogbo ti won ba tin ri bi ohun ifura ki won tete ya ma kan si ile ise olopa keleshi ati okan ninu awon ajinigbe yi ni won ni awon mu bale awon miran fara gbota ti won si sa lo ṣugbọn o tẹsiwaju ọrọ pọ nbẹ bi won se ko oruko awon ajinigbe ile ti owo ba ti won si salaye komisanna olopa ipinle oyo ohun lo nso ile idi mimo laaro toni o wa ninu iwe iroyin lekun rere leba ninu iwe iroyin daily post laaro yi bi ipenija abo to n ba orilede nigeria to n ba wa finra lasiko yi bo se n peleke si ni awon eyan n pe fun oniruuru ona lati wa ojutu si isoro na o bi awon araalu se wa ojutu si na ni awon ori ade orun ileke awon na o dake o ti won fi imoran lede lori ona ti won ro pe o le mu abo pada si ilu o eyi na lo mu oba omo wonu ola oye yode ogiyan ti ilu ejigbo ni ipinle osun o gba gbogbo omo bibi ile yoruba ni moran pe ki won pada si bi esin abalaye awon baba nla won lojuna ati gbogun ti eto abo ele to mehe ni orilede nigeria bayi o oba alaye na o gba awon eyan ni moran yi ni bi ayeye gbagede oba ilu ejigbo ele to sele lojo abameta ojo kefa osu kefa odun ta wa yi kabiyesi oye yode o ro awon eyan lati ma wa ni isokan be na lohun na fi kun pe ki won wa ni oju ni alakan fi jori o lasiko yi ki won si ri pe won ri daju pe won ko se ohun ti o to si ara won be ni won jo wa ni isokan lasiko ta wa yi ninu oro re peter oyedele eni to wa lati idile oba ninu nilu ejigbo o salaye pe gbagede oba je odun asa eleti awon oba laye ati odo ati awon baba nla wa eleti won te ilu na do ti won ma nse ti won si fi ma n ranti won o ni o je ojo ti ogiyan ti ilu ejigbo yo bo si gbangba lati ba awon omo ilu ejigbo soro ti ara ilu na yo si ni anfani lati ba ogiyan soro oye ohun ti won fe lati odo oba nibe gangan na loro na ti jade lati enu oba na o wi pe e ja pada si esin abalaye o ele gangan lo le yo wa ninu wahala rogbodiyan ipaniyan ati ijinigbe ele to nsele lorilede nigeria paapa julo lati mu wa kuro ninu ipenija eto abo ele to mehe lorilede nigeria kaakiri agbaye o wa ninu iwe iroyin laaro toni ena ogan iwe iroyin punch daily post awon mejeji na ni won jo gbe eje ndoke lo kin polowo oja ta ba padade otunu iwe iroyin te siwaju
1: ku bojo ojo ti ri ni gbogbo bi ti e ti lanfani lati ma gbo mi ni akoko yi oruko mi ni omo oba dide jade mi wa kokoro ro ti mo je asoju fun ile ise Shefa Homes and Properties saju e ko awon number yi sile tori pe e ni lo re ni kupe kupe 08065143581 lekun si 08065143581 tabi 091223885410912238841 iroyin la kan ni mo mu wa fun yin o lati ile ise Shefa Homes and Properties ile ise to so ni donile donile pelu irorun kekere alakan a ma ni lori ogani kan laujo okuta alari ni baba aso ologbojo ni baba egungun iroyin ayo ti mo mu wa fun yin ni ti Ileya special promo to nlo lowo ni Shefa Homes and Property pelu san die die awon ile wa to ngbono lowo lowo to ngbono feli feli ni ti Lush Avenue Home to wa ni Mojo Daniel ki se le olomi o to da ki se nu gbo rara koda ko jina city maruse rara awon landmark wa fun aridaju ni yaba tech epe campus lagos state university of education michael otedola college of education epe resort and spa bi e diku ti se de ba awon ile wa latari ileya special promo be na ni san die die tu wa lori awon ile wa kaakire 500 square meters wa je 5 million naira ni igbati 300 square meters wa je 3 million naira be ba ti son 500,000 e ma ba ise lo lori ile yin logon ni e gba location yin ti o si ma son ijoku laarin gbedeke odun kan lo batan fun ti promo bi e ba ti ra ile plot kan lasiko yi a o fun yin ni erun agbo nla kan fun odun iyen erun alaji ni o ki se ikeregbe tabi omo eran awon ile wa to wa ni papa lanto o wa ni alafia park and garden papa lanto ni ifo 1 million naira ni 500 square meter 600,000 ni 300 square meter bi e ba ti son 100,000 pere e o ma ba ise lo e si so iyoku tan laarin odun kan ki se ile inu igbo rara o awon landmark wa ni government science and technology ilaro poli lafarge cement el fi oju yin ri awon nkan ti e fe sowo re bi e ba ti ra one plot of land ni alafia parks and garden ni papa lanto ifo el gba iresi apo kan ti e o si gba ororo ti e o fi se bi e ba wa ra eka kan ni papa lanto ti e se deposit 500,000 e ma gba odidi agbo nla kan be ba ti le se deposit 500,000 naira se ri wi pe irorun nla ile ise Shefa Homes and Properties ni won mu wa fun wa awon ile wa ko si ninu agiju tabi ninu rarara o koda ko jina si okokona maruse ko si wahala omo nile ohun ti agbejoro wa wa lori awon ile wa fun aridaju se wa ri wipe bi ogun eni ba dani loju a n fi gbari ni be ba soro Shefa Homes and Properties fun awon gbajugbaja ni gboro awon lola awon eni yi won so fun yin pe ile ise to fi gboro je ka ni gbogbo eyin te ba wa ni diaspora te n gbo wa yen te wa ni oke okun to wu yin lati ni ile ni Nigeria anfani wa fun yin o pelu ere aridaju an se property consultant property management developer building engineering property filling bi oko baje ila oki ko e ma bo ni olu ile ise Shefa Homes and Properties ni number 5 charity road opposite uba bank ko ba gege leko e le pe aso ni number yi 08065143581 le kon si 08065143581 WhatsApp wa ni 091223885410912238841 website wa ni www.shefahomesng.com bi mo ba ti so otito fun yin e ma wa iroro ibomi mo o awa ke ba won heera rara dibi pe a ma heera ti o lomo ninu Shefa Homes and Properties lo ni a o ni sin kokoro ku o a o ma reti yin lara awon ogun to dara ju lati fi sile fomo wa ni ile ati ile Shefa Homes and Properties ti won wa ni 5 charity road opposite uba bank ko oba gege leko lo ni ke wa donile donile ninu awon ile wa to wa ni Lush Avenue Home ni epe ni mojoda tabi alafia park garden papa lanto ifo awon ile wa ki se du gba binu ra atun ni ile ni abeokuta ibadan muwe ibafo ibejuleki aja ati bebe lo ile ya special promo nlo lowo o bi ediwo ti wa lori awon ile wa be ni e tun ma gba ebu bi e ẹran ìrẹsì àti òróró ní ẹlẹ́kàjẹ kò sí wàhálà ọmọ nílẹ̀ lọ́dọ̀ wa o àyè tún wà fún sọ díẹ̀ díẹ̀ maximum security guarantee ọjọ́ sátidé kejì àti ìkẹrin ní oṣooṣù la máa ń kó àwọn èèyàn lọ wo àwọn ilé wọn ní àwọn ibi tí wọ́n bá ra ilẹ̀ sí bí o bá ti sanwó díẹ̀ o máa bá iṣẹ́ rẹ lọ ni fún àǹfààní láti ra ilẹ̀ tó fi ni lọ́kàn balẹ̀ lọ́dọ̀ wa ẹ pè sórí nọ́mbà yìí 0806 514 3581 0806 514 3581 tàbí lórí whatsapp 0912 238 8541 0912 238 8541 website www.sheffahomesng.com pẹ̀lú Sheffah Homes and Property ilẹ̀ rírà di ìrọ̀rùn gbà.
2: Akọ́lẹ̀ mara.
1: Ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó balẹ̀ gùdẹ̀ bí ẹyẹ ìjì.
0: Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa ní orí ọ̀túnú ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM. Ẹ jẹ́ sáré mú àwọn ìròyìn kókó bíi mélòó kan torí lórí ètò lónìí àní àlejò tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tí wọ́n túmọ̀ nípa òfin ìyẹn Comrade Musiba Olatunji Akinyemi tí wọ́n jẹ́ National President Center for Peaceful Resolution láti bá wa tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan kankan kó tó di pé àwa ṣe ojú òpó lẹ̀ tí àwọn aráalé náà tí wọ́n lọ àǹfààní láti bá wa dá sí àwọn ìròyìn tààrọ̀ tòní. Gẹ́gẹ́ bí mo ṣe rí ìròyìn eléyìí wọ́n ní ẹta property yín o gbogbo ohun ìní yín ní kẹta kẹ fi ra ìbọn kẹ lè máa fi dáàbò bo ara yín tàlẹ́ńtò sọlé ìkẹ lè fi dáàbò bo ara yín gidi ni o Malam Muritala Bello òun ló ń rọ gbogbo àwọn olùgbé ìlú Sokoto Malam Muritala ilé tó jẹ àgbàfà ní ìpínlẹ̀ Sokoto wípé ó wá ń rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá jùlọ àwọn ọmọ ìpínlẹ̀ Sokoto wípé ohun tán bá lè tà kán tà ó kí wọ́n fi ra ohun tí wọ́n fi máa dáàbò bo ara wọn bí ìbọn àti àwọn nǹkan míì eléyìí tí yóò jẹ́ kí wọ́n ní ètò ààbò fúnra wọn látàrí bí àwọn ajínigbé bí pọmọpọmọ wọn ṣe ń pọmọ lórílẹ̀-èdè Nàìjíríà ó ní kí wọ́n ta ohun ìní eléyìí tí wọ́n mọ̀ pé àwọn ń tà láti fi rí dájú pé àwọn fi dáàbò bo ara wọn o ju pé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa dúró di pé ìjọba kan ń bọ̀ láti wá gbà wọ́n àti wípé bí owó tí àwọn ajínigbé yóò máa bèrè pé kí wọ́n máa rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba pé ìjọba ẹ gbà wá ẹ wá gbà wálẹ̀ èyí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń pariwo káàkiri yìí àgbàfà yìí òun ló ń rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá wípé kí wọ́n tètè rí dájú pé àwọn gan ṣe kíni wọ́n gbáradì o eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post náà láàárọ̀ ti tòní. Ẹ jẹ́ kí n kàn mẹ́nu ba ìròyìn eléyìí kó tó di wípé mo máa gbé Comrade Musiba mo máa gbé wọn wọlé sórí ètò láàárọ̀ tòní àmọ́ gé àwọn ìròyìn ọ̀hún pépèpé náà ni bí àwọ bàbá àtànà gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe gbé jáde láàárọ̀ tòní. Wọ́n ní arákùnrin kan leléyìí ò ti ilé ẹjọ́ eléyìí tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti sọ pé kí ó wà ní àhámọ́ fún ìgbà díẹ̀ o ẹni ọdún 32 òun ni wọ́n pe ọjọ́ orí rẹ̀ Maxwell Ogun Anaya ni wọ́n pe ni orúkọ arákùnrin ọ̀hún o wọ́n ní látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó ṣekú pa ẹni ọdún 31 eléyìí tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí orúkọ rẹ̀ ń jẹ́ Taiwo Ẹ̀kẹrin gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní ìgbẹ́jọ́ yìí ló wáyé ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n sì ní pé kí wọ́n sì fi pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n ná títí tí àwọn ìwádìí míì tí ó fi fẹsẹ̀ múlẹ̀ tí wọ́n sì ṣèdájọ́ rẹ̀ ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní. Ẹ jẹ́ ń lọ sókè kí n padà dé tá a bá ti ṣojú òpó lẹ̀ a sọ̀rọ̀ lórí ohun tí ẹni tó jẹ́ àgbàfà yìí tó sọ látàrí ètò ààbò tó mẹ́hẹ̀ torí pé tá a bá wò sọ́tún tá a bá wò sósì ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà ó mẹ́hẹ̀ gidi gan ni o ṣùgbọ́n ògbóǹtarìgì nínú ẹ̀sìn Islam èyí tá a mọ̀ sí Malam Muritala ó gba ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn pé ohun ìní tí wọ́n bá lè tà kán tà á kí wọ́n fi ṣe ààbò ara wọn bẹ́ẹ̀ náà ni ó jẹ́ wípé ìgbésẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń sọ àti àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni wípé ìjọba lè gba àbúrò Adélábù wọ́n lè gbà á sílẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n wà ní inú igbó láti bí oṣù kan báyìí wọn kò rí wọn gbà sílẹ̀ eléyìí náà wà lára ohun tí àjọ jíròrò láàárọ̀ tòní àti ọ̀rọ̀ ètò ààrẹ.

0: ni Comrade Ambassador Musba Olatunji Akinyemi, Timoje National President, Center for Peace to Resolutions, Benepe, the Movement for Human Volunteers, Omi Eko Ikoni. E se gan ni loko na la wa.
1: E ka bo sa. Comrade Musba laaro yi, e je nkoko ju eleisin, o jade ninu iwe iroyin. Won ni eni ti o je agba imam nipa esin Islam ni ilu Sokoto yen Mala Muritala o nro gbogbo awon orilede Nigeria wi pe ohun ti won ba le tabi ni won lati fi ri daju pe ki won ta ki won lo fi ra awon nkan ti won fi ma salabo lori ara won bi ibon bi nkankan ti ko to di wi pe boya jini gbe oji won gbe won wa sese ma wa ra webe si joba wi pe ki ijoba wa ran awon lowo se amoran to gba orilede Nigeria yi se ohun to da ni ati pe ki leyin ri si oro ti Malam Muritala so yi
0: Ìyàwó lórí tán ló gbọ́kọ. Ṣé ń gbọ́ mi dáadáa báyìí?
1: À ń gbọ́ yín dáadáa, sà.
0: Àìṣe dédé ara ayé mi ló mú ni rétí ó rántí èrò ọ̀run. Sọ èrò ọkọ̀ ti ẹni. Ibi tó gbà sùn tó jí tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ká tòrè lọ́wọ́ ẹ̀. Nínú òfin Nàìjíríà, bó ṣe jẹ́ pé máa débẹ̀ o, nínú òfin Nàìjíríà. O ni iye ìbọn tí o le gbe dání. O ní ìbọn tó lè wà lọ́wọ́ yàn. Kò bá ṣàlàyé fún ẹ, ìbọn wo ló ń sọ, ṣé ṣàkàbùlà ni, àbí báwo ló ní ká lọ fowó rà ni, àbí AK-47 ni, àbí báwo. O yẹ kó ṣàlàyé ẹ̀ dáadáa. Ṣẹ́gẹ́ mi rè.
1: Bẹ́ẹ̀ni.
0: And kíni kó tún wà lórílẹ̀-èdè Nàìjíríà yìí? Àdọ́gba lórílẹ̀-èdè Nàìjíríà yìí. O dàbí pé ojú ìṣáájú wà. Ni orílẹ̀-èdè Nàìjíríà ta wà yìí. Ta bá ń sọ̀rọ̀ òkè ọya ilẹ̀ North lọ́hùn-ún. Ó dà pé òfin tó ń bá wọn lò, ó yàtọ̀ sófin tó ń tẹ̀wá lò ní West bí. Ó dà pé òfin kò múlẹ̀ dáadáa. Bóyá kí ka sọ pé wọ́n ju òfin lọ ni. Ẹ jẹ́ ka lò bẹ́ẹ̀ bí wọ́n ju òfin lọ ni. Ní ọ̀pọ̀hún ju apá alẹ̀ bí yìí lọ. Tó bá sọ níbi tó ti wá lọ́hùn-ún, ó ṣeé ṣe. Kíru ẹ̀ ṣe é ṣe nítorí pé kí ni òfin òfin bẹ́ẹ̀ ti pampa mọ́ wọn ẹ jẹ́ kí n là kó yẹ yín dáadáa nítorí àwọn ará òkèrè inú ayé. Àwọn ará òkè ọ̀hún yẹn tó bá kọjá ó lè mú ọ̀bẹ kan fi sápá kó di ọ̀bẹ mọ apá kọ́ mú salt kọ́ máa tà ṣùgbọ́n nílùú àti ẹ̀bá mú bíléèdì lásán ńlá yín tọ́lọ́pàá bá rí bíléèdì lọ́wọ́ yín kọ́ máa rà yín mú ni. Àbẹ́ ìpọ̀kọ̀ tí mo sọ.
1: A wà pẹ̀lú yín sà.
0: Ordinary blade lásán tó bá rí ní ọwọ́ yín wá pé a máa ra yín mu ní pé kí lẹ́yìn fi blade ṣe jẹ́ pààyàn ni. Ṣùgbọ́n ọ̀kan mú ọ̀bẹ wọn aṣọ máa pa wọn aṣọ mọ́ra wọn máa kọjá lọ níwájú police station níwájú ọlọ́pàá ọlọ́pàá ò ní ṣe kankan fún wọn. Wọ́n máa wò pé wẹ́ẹ́ bí ẹ̀ṣẹ̀dálẹ̀ tí wọ́n ni. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Àjẹkùrà ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan náà. Àwọn kan mú blade lásán. Ẹ̀gbà mú ẹ̀sọ́ sí police station. Ṣùgbọ́n àkan sọ ọbẹ̀ máa pa wọ́n tún máa kiri sọ́ọ̀sì. Ẹ kọjá ẹ máa wò wọn ẹ̀yìn sọ kankan. Bí àbí tó gbà wò ó nìyẹn. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì bí ẹ lọ mú gbogbo àwọn kámẹ́rà gbogbo àwọn tó ń pẹ́. Wọ́n ń jà fún wọ́n ń gbèjà ohun jẹ́ bíbi aláàbò àṣọ aláàbò abẹ́lé. Ní ilẹ̀ Haúsá náà ìdí tó máa lé ké 47 wọn. Àwọn aláàbò ti wá níbí. Bí àmọ̀tẹ́kùn bíi OPC àbájọpọ̀ àtẹnìkan jẹ́ kọlu wọn èwo ló lè irú ẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n ní rámú. Èwo ló lè gbé ké 47 kó tẹ̀ gbé géńgì kó tẹ̀ gbé gbogbo bàrẹ́ àmì tó gbé pọ́ọ̀pù dání tọ́lọ́pọ̀ ní rámú níbí kò sí ìsì. Ṣùgbọ́n ní òun yẹn ó ṣe é ṣe kó gbé dání torí àárín wọn àwọn tí wọ́n ran tó ń jáde pẹ̀lú ọlọ́pàá tó ń jáde pẹ̀lú wọn àárín kan tó ń gbé dání. Sọ tó bá sọ ní ọ̀hún yẹn wẹ́ ó lè sọ kó mu jẹ ṣùgbọ́n níbí yìí wọn ò sí ìfàyè ẹ̀gbà wa. Wọ́n ní wọ́n tó bá gbọ́dọ̀ ní gbọ́dọ̀ ní Lancet lọ́hùn yẹn ìbéèrè ó ní Lancet ò gbé dání. Ṣèbá làwọn Fulani tó ń da ẹran tí wọ́n ń jẹ fẹ́ pé àwọn pè pé ọ̀pá lọ́ fi ń da ẹran.
1: Tọ́
0: pé ké 47 lọ́ fi ń da ẹran.
1: Comrade, hello sir.
0: Mo àpẹẹrẹ yìí.
1: eh tori asiko awon eyan wa na si ma pe e je nsare so elekeji na e a ma mu pepe pe sugbon mo mo pe awon alase wa won ba wa fe eto e ninu dada tori awon ta mukun yi ko le dun dada ni elekeji ni wi pe iroyin gbe jade wi pe ijoba ipinle oyo awon agbofiro ipinle oyo won gba arabirin ati awon omo emiji ti won je aburo minister tele fun ohun amusagbara iyen arabirin ti won gba omo e lowo awon ajinigbe yi awon eyan awon moriri Nigeria wa so wi pe ara ya won lati gba awon eyan le awon omo ton wa ninu gbo ton lo ko logbo moso o tin lo bi osu kan bayi won ti gba won ara nta awon moriri Nigeria se a so pe tori pe nu gbo la awon eyan wa ni abi ki lo le sele laarin yen sa gege bi amofin sa
0: seri ah e ma pa to aje seri ti igini pe ta ni wa gole ilole ni adugbo lagbegbe o yara lati muju awon to wa nunu gbolo o yara ka ma pa wa ko ki awon lopa ko se ta ko tokun to se ṣugbọn ko ti fe loju ju se to se lo ni won si se dada ati won iko je ri dola ko gba nle la je pe kokon si won lai farapa ati won ku se sugbon se ri e ma ka tora wa je a se bo se ka se ni a to bo ye ka to ni se ri awon to wa ninu ko yi na
1: ben
0: o kere fun olopa la ise to kere fun olopa lati se ni e ma ka tora wa je.
2: Facebook Jordan105.5FM, Twitter Jordan105FM, Instagram Jordan105FM Lagos. Listen on the go at W.
1: Ese komo municipal eje ka gbo latodo awon ara le na e si wa pelu wa 09063352 eje ka gbo latodo awon ara le na o se se ka awon ara le na ki won ni nkan mi ton tun fe bere ite mi o lanfani elo e ka ro sa e ka ro ba mi
3: akojumo
1: yes sir
3: ko ni baje fun eniko kan wa
1: ami sir
3: atata lewo ko lo soro
1: e ka bo sir
3: o ki gugu omo yoruba omo odua aku roju
1: yes sir
3: a mori bo laipe
1: ami o ko me musiba wa ni agbara pelu wa
3: mo ki complete e ku la kai complete
0: e se ko
3: to pala yo ni joba
0: e se o
3: awa loju nkan gugu e ma loju tu laipe yi opolopo mo nkan ni ise ndo re pete ni diaspora
1: ben
3: ndo awọn mo do are re ayo laipe yi
1: ami o
3: lo gbo lo seri awọn ara bi oro o ko si so koju ko ya mi lenu sori le de la wa yi to je pe o le to ba di e to ba fi am o le to ba gbe to ba o fi am ta bo le to gbe di e pelu
1: be ni an gbo yin sir
3: o le to ba gbe to ba fi am ta bi to gbe di e wa wo bi awọn lo ko si ma to so e la lu de bi pe o ti o ji pe kan yo ka awon le do le an ji billions pe won tun wo white garment agbada fufu lo wo lo court awon ya tun ma hail won ni court la o le to n pa gbogbo aye won to n ji trillion to n gbe billion
1: I don't know.
3: Orúkọ mi ni Akiola Akinpara Kabeto State.
1: Bàbá o, ẹ kàrọ sọ.
3: Ìtúbẹ̀ ọ̀rọ̀ mi.
1: Ẹ bá a ṣe pápá pa ni o.
3: Kí àbá ìpadà sí ìjọba ẹlẹ́kùnjẹkùn, ṣètò ló hàpùn. We are not the same culturally in everything. North and South are two parallel lines. We can never meet. Subject wa àtijọ́ Gibra la máa ń pè. Wọ́n gbé ẹ̀nà tó parun tẹ̀ ọ́ Gibra láti. Kọ́lá tó lè kọ́ ṣàlọ́ Gibra pé two parallel lines answer can never meet. Lọ́jọ́ gáàlù kọ́ problem fún ọ Nàìjíríà ọmọọ̀sẹ̀ ó sí àjọṣepọ̀ abájì báwọn ṣe ìjọba pọ̀ ìṣèǹtẹ̀ bí wọ́n fi èèyàn jọ lójú ẹ̀rọ fúnlẹ̀ láàárọ̀ ẹ̀yọ́rọ̀ ẹ̀yọ́ òká ni àmọ́ northern governor bíi mẹ́fà bíi méje náà tẹ́tẹ̀ ìwọ́n àdéhùn fún àwọn ọdẹ ẹ̀wọ̀n ọdẹ tẹ́rẹ̀ kú pọ̀ tí sọ́dọ̀ yí díẹ̀ kẹ́lẹ̀ wọnúgbó lọ tára ní ìgboro tó ń gbàgbòrò wọnúgbó lọ ẹ̀ẹ́dẹ̀rẹ́ ìgbóla olè lọ́nùgbò nínú gbò yìí òkú wá dójú ẹ̀ tọ́jú ẹ̀ agbá àdókà adábújọ́lá ní ẹ̀fẹ̀.
1: Àmì ẹ ṣe gan sir, God bless you sir. 09060335 ṣùgbọ́n mú pè kan sí kíkọ́ mi nípa náà wá sọ̀rọ̀ lórí ohun táwọn bàbá wa ti sọ. Hello.
3: Jordan Radio.
1: Ẹ káàárọ̀.
3: Iléeṣẹ́ yín ò ní jóná o.
1: Àmì Edumare.
3: Èmi ni ọ̀pálẹ̀ Yẹkọ́lá wọlé láti ìlú Ògìjo.
1: Ẹ káàbọ̀ bàbá.
3: Yẹ̀sà gẹ́gẹ́ bíi kọ́mírèdì tó ti sọ. Nígbà tí èèyàn àwọn ẹ̀yà mẹ́ta ni wá tẹ́nìkan mú ìbọn dání àti ó ní ọ̀bẹ àti ìdágà àti ọfà àti ọrùn tó mú rìn kẹ́ ẹ tó sọ̀rọ̀ kẹ́ ẹ bá ti bá wọn jà kí wọ́n ti gúnyàn lọ́bẹ̀. A lè ṣe wá Nàìjíríà la wá pè yẹn di bẹ́ẹ̀sì pé lúkálukú kúkú máa dùn lọ lórí ọwọ́ ẹ̀. Ìjà gbọ́dọ̀ ṣẹlẹ̀ rárá bẹ́ẹ̀ bá gun ọ̀kadà. Ó ti ṣẹlẹ̀ sí ní ibete ni wọ́n sáré máa pera wọn. Wọ́n máa yọ ọ̀bẹ síta. Ẹni lára wa tó bá dẹ̀ ní bíléèdì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n á tì mọ́lé. Why do you fight them? Ni àwọn ló fi wá nìyẹn o.
1: Kọ́mi Mùsùlùmá, ṣé wàá ń bẹ̀ sà? Hello sir. Kọ̀mí Mùsùlùmá a pè wọ́n padà. Hello ẹ jẹ́ mú ìpele kí n tó lọ sọ́dọ̀ Kọ̀mí Mùsùlùmá.
4: Ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀ ìyá mi.
4: Yẹn sá ẹ ń lọ
1: sá. Orúkọ yín àti
4: bìtẹ́ kí n tó. Ẹ kú sọ orúkọ mi ní ti bẹ́ẹ̀ láti dáadáa gbàdúrà.
1: Ó yà pápápá mà
4: kí lẹ́ bẹ́ẹ̀. Ṣé ti pé ìgbà tó ń gbé àwọn ọmọ ìyàwó alágbára ṣàtọ̀mọ̀ kọjọ kọ mọdé káwọn ọmọ yẹn fi ọgbọ wọn ṣàánú ogun fámìlì wọn kọjọ ẹjọ ọwọ ṣàánú ọlọrun láti bẹrẹ
1: ọrẹ. Kọ́mi Mùsùlùmá ọ̀sà. Mo lérò pé gbọ́ gbogbo èròǹgbà àti
0: àwọn
1: bẹ́ẹ̀.
0: Wọ́n dẹ̀ wọ́n rí wí. Ṣùgbọ́n ẹ̀kọ́ náà ti sì sí mbẹ̀.
1: Ok sir.
0: Ṣẹ́rí tí èèyàn bá ṣe ẹ̀ṣẹ̀. Wọ́n máa ní ẹjọ́ ló máa sọ pé báyìí ló ṣe jẹ́. Ó dẹ̀ lẹ́tọ̀ọ́ láti gba lọ́ọ̀yà. Kò bá jẹ́ ọ̀daràn tí wọ́n mú lọ́wọ́ báyìí. Tí wọ́n ka mọ tán kàbọ̀ mọ́ lọ́wọ́
1: tó ká mọ. Tán mú lọ́rùn ọwọ́ gangan tí ò ń ṣe pé bóyá.
0: Ó máa gba lọ́ọ̀yà. Ó máa wá àwọn awí títí ẹ̀. Ṣó ti èyí sìn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Adájọ́ ló máa sọ di kírímínàl.
2: www.jordan105fm

0: àwọn ní ìròmí tó ń jó láti tó ń lùlù fún ròmí lórí omi àwọn wọnyí.
1: Listen now and turn up.
2: I don't lie when I say I
3: song. Oda, ese ko me musu. Ese ko me musu ba. Ninu oro yin na e ku ti gba wa lamoran bayi pe ki onikaluku ko fi oro ese oju lalakan fi nso ori. E ṣeun. E ba n daruko yin le kan si sa. Mo mo pa tu pade ni ojo Thursday ko niyan sa. E ṣe gan sa. E ba n daruko yin fun gbogbo awon ara le.
4: Good music and vibes.
5: Awesome talk every day, all day.
3: Okay, ya lo soke long. No ni oju lawa. Elo e karo nbe o.
6: E
3: karo ma mi.
6: E ku ipe.
3: Olorun lo nto. O ko yin ati bi te tin pe wa.
6: Enbe akinsala ni lati abi masa.
3: Mama mi dada mi ni gbo ku yin.
6: Enbe fa mi ate mi na.
3: Yes ma.
6: Teri family ade labo abi nkan ti won ri gba padi pada ni.
3: Be ni ma.
6: O ma yin se wa ti gba pada. Iku ni pe omo ni nla ni ilu mi. Awon omo olowo de ni won. Wọ́n gbọ́dọ̀ tètè gbà wọn yẹn sílẹ̀ ṣùgbọ́n àwọn tinubu yẹn àwọn ọmọ tálíkà ni kí wọ́n gbowó lọ́wọ́ tí wọ́n bẹ̀ lórúkọ nílùú wọn àdá wọn mọ̀ orí ká ní kí n ṣe bẹ́ẹ̀ ni ẹ wò gbà táwọn yẹn ti wà nínú igbó láti ọjọ́ àwọn ọmọ ọwọ́ ọmọ ọmú ọmọ ìrìnsẹ̀ tí wọ́n àdẹ̀rẹ̀ náà ti gbà wọ́n padà inú igbó nàìjíríà náà ni wọ́n sá wà wọ́n wá fi wọ́n síbẹ̀ láti ọjọ́ àwọn tí wọn wá gbé láàrin ọjọ kan kejì wọn bẹ ti sáré dá wọn sílẹ. ọlọ́wà sàánú fúnra
3: omi
6: ìlówó tí mo àpẹ àpọ̀ ní olówó ìbámidẹ mà bá ń yọ àánú ọlọ́run náà.
3: àánú ọlọ́run wọn mi náà ní nǹkan táwọn ó tà táwọn ó fi ra ìbọn táwọn ó fi máa ṣe aláàbò ọlọ́run nìkan láàbò wọn ẹ̀ẹ̀kan mi musba náà ti gbà wá mọ̀ràn pé ká ṣọ́ra wa. Hello. Ẹyí rédíò yín yẹn lọ́lẹ̀ ẹyí rédíò
6: yín
3: ẹ káàárọ̀ mà.
6: Ṣé ẹ ti ń gbọ́ mi bá?
3: Àgbọ̀ yín mà ẹ káàárọ̀.
6: Ẹ bá nípa ètò ọ̀dọ̀. Ṣé ẹ lọ́rọ̀ tí máa yẹ sọ kí n ṣe ìbọn tó kàn ní ẹ̀ wá àti ìbọn náà pé dé péjì ẹ̀.
3: Orúkọ yín.
6: Ẹ ní ọmọ ra ìbọn.
3: Orúkọ yín mà.
6: Ẹ fẹ́ ìta gbọ́ lálátà kì í ṣe.
3: Ẹ káàbọ̀ mà.
6: In fact, ètò àbò wọn ó tún máa wá sí ilé òsì ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó máa tó bá ṣẹ̀ báyìí wá fẹ́ máa yìnbọn lóra wọn ẹ̀ṣọ́ àpọ̀tọ́ wá fẹ́ máa para wọn tó àti ní ìmọ̀ ó lè bọ́ yẹn o kì í jẹ́ nǹkan tó kàn nìyẹn bẹ́ẹ̀ni nǹkan tó lérò pa àti lè tọ́jú ètò àbò yìí ní kọ́ni káàdì fún wa náà lẹ̀ ṣé rí àwọn pípù ìyàwó ló ń gbà wá láàmú tó ìjọba yìí kó ṣàwà lọ́wọ́ wọn ìjọ ìsinmi tó kọ́ni káàdì fún nǹkan àmọ́rìsí gbogbo everybody ni wọ́n fẹ́ kó bẹ́tà wọn nìkan if not the dressing ni pé kọ́nìkàlùkù máa lọ́lẹ̀ tí oníkàlùkù máa lọ́lẹ̀ oníkàlùkù àwọn ọmọ ọmú kí nìkan ìmọ̀lù tèmi náà lè ṣe kí lè ṣe lè dìbẹ́lọ́pù lómi
3: pé
6: àìṣeyẹ pọ̀ ní ìwọ̀n ní tí ìṣẹ̀dá ẹsẹ̀ tó à ń bá yín bọ̀ sá
3: ó bẹ̀ bọ̀ sá. 09063352 náà lójú òpó wa. Hello, ẹ káàárọ̀.
7: Ẹ
3: káàárọ̀ sá.
7: Ya ẹ kú ṣẹ́lu.
3: Ọlọ́run ló ń ṣe
7: orúkọ yẹn àti bẹ́ẹ̀ ni orúkọ mi ni Comrade Samuel.
3: Láti Bùsà.
7: Ìjẹ́ láti Àgùdà ní Sùlùmí ni mo ti ń pè bá.
3: Ok sá.
7: Ya adúpẹ́ fún gbogbo ìmọ̀ràn Comrade Nílùú.
5: This is Jordan.
7: Ìjọba. Ìjọba ló ṣe ibi ìjà wa àwọn ni Boko Haram àwọn lajú igbé àwọn ni gbogbo ẹ̀. Nítorí Yorùbá ni.
8: But this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic.

0: Tips in making you the best entrepreneur.
1: You can pass. Ìjọba ẹgbẹ́ ṣe fúnra ara yín. Amẹ́ríkà wá wọ́n rẹ́dì láti dìbò. Kí ló sọ pé wọ́n ní irọ́ àwọn tó jọba wọ́n ṣe. Ṣé bí àwọn òkèta ló wá ń fojú jà wá ń sìn? Ẹ sà, ẹ jẹ́ kí n sọ fún yín nínú ológun. Mi ò sọ́lọ́gun ìgbẹ̀jọ́ akẹ́kọ̀ọ́ díẹ̀ díẹ̀ rẹ̀ à ń ṣe sẹ́yìn pẹ̀lú àwọn ológun ní kọ̀ọ̀kan. Ó ní bọ́ọ̀bù kan tó jẹ́ pé gbogbo inú igbó yẹn kí wọ́n lọ yin àwọn bọ́ọ̀bù yẹn síbẹ̀. Bọ́ọ̀bù yóò kí n pààrọ̀ ṣùgbọ́n máa mẹ́yàn sooru ó kéré ju ọjọ́ mẹ́rin. Nígbà tó bá ju bọ́ọ̀bù sí ibi tí ẹ ti mọ inú igbó tí àwọn fífún yìí wà bóyá èrè wọ ọbẹ̀ ni bóyá ẹ fẹ́ kí wọ́n pa àwọn ọmọ yìí good. Ok ẹ ju bọ́ọ̀bù yìí síbẹ̀ kí everybody so. Àtàwọn ọmọ tó pọ̀ ní tíṣà tó ń kó àti àwọn ajínigbé tí gbogbo wọn so. Kẹ́hìndé ìwọ ọbẹ̀ lọ kẹ́ ẹ kó àwọn ọmọ school kẹ́ ẹ kó tíṣà kúrò. Àwọn ajínigbé kẹ́ẹ̀dẹ̀ kó wọn lọ sí ibi tó bá tó bá tó sí àwọn ọmọ. Is it not as simple as that? Ìjọba ló ń fi gbogbo ìjà wa ní problem. Ẹ ṣe sà.
2: Yes sir. Ẹyẹ ká máa gé pépèpè torí ọ̀pọ̀ èèyàn pọ̀ lójú là. Ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀?
3: Ẹ̀lọ́.
2: Ẹ káàárọ̀ sà.
3: Ẹ káàárọ̀ sà.
2: Yes sir. Orúkọ yín àti Peter tí ń pè wá.
3: Orúkọ mi ni Mr. Joseph láti Ìdó.
2: Ẹ káàárọ̀ sà.
3: Yes sir. Gẹ́gẹ́ bí àmọ̀ràn tèmi. Ọ̀rọ̀ sí bàbá tó sọ̀rọ̀ gẹ́ ìfìyín sọ̀rọ̀ tán sọ òótọ́ ló sọ. Ṣé rí àwọn ìjọba wa gangan ló dà á bàbá mi ṣe dá wa yorùbá bá ṣe wà yá oníṣòro tí wọn bá ní kí a pín nàìjíríà sí mẹta báyìí àwa rẹdì agbára ọdẹ síbẹsíbẹ náà tá bá pín náà ẹ wá nípa àwọn arábì ni wọn sì máa fogun jà wá torí pé ẹni bí ni wọn púpọ̀ púpọ̀ ṣùgbọ́n káwọn ìjọba wa lè tún wa lè tún wa sílẹ̀ wá wò nǹkan táwọn yorùbá gan lè ṣe ṣùgbọ́n ọ̀ lè tún wa sílẹ̀ wọ́n mọ̀ nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹnìkan sọ lẹ́ẹ̀kan ẹ wo àwọn arábìyì mú ọbẹ̀ dání wọ́n mú ọyà dání tí àwọn yorùbá tá bá mú kankan dání wàhálà ní fún wa tá ò bá dẹ̀ pò wí pé kò ga jù kan lọ tí wọ́n ṣe bí wọn kọ́ ló bí àwa náà ni àbí nàìjíríà kan náà falájọ wa ni.
2: Ẹ ṣe àmì sà ẹ ṣe gan sà. Ẹ ló ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ mà ẹ bá ń yí rédíò yẹn lọ́lọ́.
3: Mo tó pa.
2: Ẹ ṣeun mà.
3: Ẹ kú ètò.
2: Ọlọ́run ló ń tó mà o.
3: Ṣé rí orúkọ mi ní Dípínlẹ̀ Ṣadékọ́lé láti tẹ̀síwápọ̀?
2: Ẹ káàbọ̀ mà.
3: Yóò sà. Ṣé rí ọ̀rọ̀ tí bàbá tó ní kó ní kálukú máa ka tó bá ní kó máa fi ṣe àbọ̀ ara ẹ̀? Ẹni tó rẹ́ǹtì yàrá kan tí ò tí ì lówó ẹ̀sán ṣó máa ta dé láńlọ́ọ̀dù ẹ̀ ni. ọ̀rọ̀ àbókí ló sọ. Òun ló jẹ́ kí ẹ̀ka ìjà kó pọ́ wọn lọ́wọ́ tó fi ṣe jàǹbá. Ṣé rí nípa ti ìyàwó àbúrò Adélábù?
2: Bẹ́ẹ̀ni.
3: It's a simple case. Ìgboro làwọn yẹn wà.
2: Ìgboro náà wà.
3: Ìgboro náà wà àwọn tó ti sẹ́yìn. Wọ́n dẹ̀ fún àwọn ìjọba ní information tó fi easy fún wọn láti ṣiṣẹ́ yẹn. Ẹjọ́ òfin sílẹ̀ rẹ̀ kí ẹ máa mọ̀ dá. Tá a bá ń wo social media, gbogbo ìgbà ni principal tó wà pẹ̀lú àwọn ọmọ ògbómọṣẹ́ yẹn sọ pé kọ́ máa fọwọ́ agbára wá. Ká bá wá tí ọ̀rọ̀ yẹn. Ó ní kọ́ máa halẹ̀ kó máa kogun wá. Pé kọ́ negotiate pẹ̀lú wọn. Òun sọ ní gbogbo ìgbà. Ṣé o kì í sọ̀rọ̀ pé àbúrò Adé kò sí nǹkan tó kà àwọn èèyàn burúkú yẹn pẹ̀lú èèyàn jọmọ olówó wọn à gbé obìnrin yẹn dá ìgboro ìbàdàn ṣebí ìbàdàn àárín ìbàdàn náà wọn ti rí iná ti rí gbà ṣé ọ náà ta máa rò ó pé nítorí pé ó jọmọ olówó ọlọ́run ara wà lọ́wọ́
2: o. Àmì o ẹ ṣe ìyá mi o God bless you ma. Lágbára orílẹ̀-èdè Nàìjíríà kọ́lọ̀ ń gbà wá. Hello 09060003352 ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀.
2: Yes sir.
4: ekujo meta
2: awa ni oruko yan
4: ti npe oruko mi ni eni ti olorun mo lati ayitoro ipele
2: agbon yin so
4: seri nkan temi ri si oro yi eh awon to so pe ka pin on riso o seri awon ara bi ti pe dipe no ti ko gbugbu amination nigeria sodo ara mo so nkan to de nse ni pe
0: even this na Jordan drive now they listen to so get better information won't give you no move any
4: so gbogbo I ton se won mo mo fi ti wa ni run demi ri
2: e seun hello last caller
5: hello
2: okay
5: yes
2: e se ti ko ndi radio yin e won pariwo
5: I'm going to go to the house. Everything that you find any information, go come on, go to that place anywhere. So, play any to play any for that media. Come here, I'm here. So, I'm pushing, to go back to their base. Nigeria, only cheap or you. Oh my God, so long. But the lorry me, but the lorry le. Then I go to back home. Don't go.
2: Ojo opo won ni o da e ja ma lo laaro ya lanfani lati gba pe kankan mo ah o da ja ma yo kan si hello
5: hello
2: e kaaro sir
5: omri de la lati ko tun
2: tin ba gbe ko yin adun yin
5: awon yan no awon yan no jari laaro yo je ri fe ni mo tin sai
2: e lagbara
5: my comrade o so ja meta o
2: be han gba won ki yan
5: eh o so ja meta comrade wisdom ko yan wa ni a ja ni je ri comrade soro olohun ni jo soro tan
2: amen o
5: kini yo ise kan na a kan tara wa je ni ije kan na e we n to soro yen eni mama to te pa soro yen pa olohun ma la lo so bo se ri lodo won lo so yen ko paro o
2: ben
5: ja mo pe n to di eh akeredolu ninu ni yen to lo ma ko AK 47 pa won amojeku o so be o gbe na wo ju gwari o so be o na won isba ni bi ya ni ki ni ri won lo ike bet le ko paro do bi se isba e te ja fa won yen sile pe oke iko iti na ko se fula ni ba license kini ni o se se le go won olorun ya ki se kan a ki se kan a kan tara wa je ni a se ko ton ba te wa te manage nigeria die manage die ni mo pe mo fi gbogbo ni so manage die wa da wa pada si rijo kaluku ama manager re sugbon lai si yen sa an tora wa je ni an tora wa je aja o ni sakapo efu yo ba o ni sakapo o pe ya a ri pe
2: e kwa to foju mumu e seun kan mi dola e ja ma lo laaro ya dupe pe okun lowo gbogbo eyin baba mama papa julo aki comrade musibao Olatunji Akinyemi ti won je National President Center for Peaceful Resolution ti won ba wa dasi eto laaro lola lagbara Olorun e tu gbohun comedy mi lori eto yi ta tu jo tu awon kankan mi tu yewo be se ma gbo lojojumo ni lagbara Olorun sugbon mo mo pe laipe lajina eto yen a kenu si ogbe pataki lowo alasa toludari ile ise ta waye baba wa Lanre Johnson God bless you ajosepo wa oni baje Razak Adejare ni olowo button mi pelu ore Oluwa Ogunsolu ajo wa nle agodo ni God bless you my sister ki ma dupe lowo Adenuga Alia awon na awon akeko wa ti won wa mo nipa imo ba se ngbohun sa fe ni imo yin o mo lekun si o ati Adebayo Damilola awon na wa bi ati awon to ku won ti won wa ninu bi ti won na tin gba eko to ere gbogbo tu di ago kan lagbare Eledumare ta tu lanfani lati pade lori eto wa eto yin bo se nlo lago kan ni titi di ago kan eri Oluwa Gbemileke Adebayo loruko ti mo nje MC Raola won ti mi pe mi you one and lonely agbalagba omode tin pe gbe baba e loko laaro yi ajinibe oni jimibe ko ni jinibe o arije arimu o wa wole si wa lowo a si jaje monu fun wa mo yo olorun ba mi sai si e ka ro

0: ẹnẹwọ kò ṣe àmì bí ara
1: ẹni tí ń ṣe ìdájọ́ ẹ láti ta ọ́ lọ́fà.
0: Báàmì ẹ bá gbónájẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ ní o ẹni ìyá kú lóṣù
2: yìí.
0: Náwó sí mi ní ẹ̀wọ̀n tó dé àkọ́bí ọmọ ẹ. Ẹ̀wọ̀n tó dé ọmọ ológo rẹ. Tí o bá olúwa tí ó bá sàmí ẹ̀wọ̀n yẹn já. Àṣẹ gorí ẹ̀.
3: Nínú ilé yìí ẹgbọ́ olúwa yóò dára fún yín. Nínú ilé yìí ẹ láyọ̀ ńbẹ. Agbára tá a ti rán pé kó gbayọ̀ ọdún yìí lọ́wọ́ ní iná yóò do dànù. Bẹ́ẹ̀ ni kò rí. Lórúkọ Jésù Kristo Olúwa wà. Orúkọ tèmi kò yí padà. Wòlíì Ọláwálé Àfisìkẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ọ̀rọ̀ mi yanjú. Mo wá láti ìjọ Christ Apostolic Church Goodness Land. Tẹ́ bá ti dé abúlé ẹ̀gbá ẹ sọ fún àwọn ọlọ́kadà kán lìdí yín lọ sí Ẹkọrọ̀ Road Anisere Bus Stop. Tó bá ti dé Anisere Bus Stop Salami Street number 10 sọ fún àwọn èèyàn ní Anisere Bus Stop yẹn pé òun lọ sí CAC Goodness. Wọ́n máa nà ká bẹ̀ sí ọ. Pèmí sórí aago yìí is 08147361928.
0: Ẹbí orúkọ Jésù. Ọfà ikú tí ó fi sọ òbí lẹ́nu.
4: Ọfà ikú tí ó fi sọ òbí lẹ́nu.
0: Jáde lára
4: mi.
1: Jáde lára mi. Jáde lára mi.
0: Ẹna ọjà yẹn síbí. Mo sọ tẹ́lẹ̀ bí wòlíì. Mo wá sọ tẹ́lẹ̀ bí ọmọ wòlíì. Ní orúkọ Olúwa tó dára àti ayé. Gbogbo èyí tẹ́ ní ọfà ikú ọmọ níbí. Tí wọ́n ti bọ́ ilá alátojú oorun. Tẹ bá sàmì tó lágbára ọfà yẹn jáde.
2: Àmì Jésù.
5: Agbọ́ngàn àdúrà lójú ẹjẹ́ ká gbàdúrà oríire.
6: Agbára kìí bá tì. Agbára Olúwa àkọ́ wípé lórí òkè sí òní ní ìtúsílẹ̀ ní ìwà ọba Dáyà orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún. Ọlọ́run 1930 Ọlọ́run àwọn bàbá wa tún ti dé gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe. Ní ìjọ CAC Queensland ìpàdé àdúrà alágbára tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday níbi tí àdúrà àgbáyé orí ti ń sán bí àrá ogun iṣẹ́ èdè ń já gbogbo oníròbìnújẹ́ ló ń dalayọ̀. Bíbélì wípé ẹnikẹ́ni tó bèrè yóò rí gbà. Ó ní bí ẹ̀yin bá mọ bí a ti fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín mélòó mélòó ni bàbá yín ti ń bẹ ní ọ̀run yóò fi fún ẹnikẹ́ni tó bá bèrè lọ́wọ́ rẹ̀. Matthew orí keje ẹsẹ̀ keje sí ìsàlẹ̀ wá bá ẹlẹ́dà rẹ sọ̀rọ̀ níbi tí àdúrà ti ń gbà. Wá bèrè ohunkóhun tó bá fẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ ti ń bẹ ní ọ̀run níbi tí ìran wòlíì kò sí. Àwọn ènìyàn ṣègbé ìwéèwe orí 29 ẹsẹ̀ 22 wòlíì Ọláwálé Ezekiel ni Ọlọ́run ń lò lórí òkè yìí àtàwọn ìránṣẹ́ Ọlọ́run lóríṣiríṣi ní gbogbo ọjọ́ Wednesday ni o ní gbogbo ọjọ́ ọjọ́rú láago mẹ́sàn-án sí aago mọ́kànlá àárọ̀. Ibi ìpàdé àdúrà ni number 10 Salami Street Anisere Bus Stop Mero Lagos. Fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ lè pe àwọn nọ́mbà yìí 08102355172 tàbí 08147361928. Jésù ń retí rẹ o tètè máa bọ̀. Jésù lolúwa o.
0: Olúwa mo dúró mi ò dádúró. Mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀. Wọ́n bí mi pé ta lájọ dúró. Mo ní àgbélébù ni àti agbára ikú àti àjíǹde Jésù. Wọ́n ní sọ títa mo ní ọ̀tá o. Mo ní ìpè àwọn bàbá bàbá ni níwájú pẹpẹ. Mo ní ìdí nìyẹn tí mo fi lè sọ̀rọ̀ bí akin. Mo wá sọ̀rọ̀ bí wòlíì. Ẹ̀yin tí ọmọ yín ń bá ìdíwọ́ pàdé. Torí pé kó mọ̀ bá tọ́jú yín. Ẹ sàmí ẹ̀yin màmá yìí. Bí olúwa bá pè wá ní tòótọ́, ìdíwọ́ yẹn dópin
2: lónìí. Ẹ̀mí Jésù.
0: O ti sàmí. Àmì abiyamọ máa ń lalẹ̀ gan ni. Ìdíwọ́ yẹn dópin.
2: Ẹ̀mí Jésù.
0: Ẹni bá tún gbé ìdíwọ́ dìde. Sí ọmọ rẹ níbikíbi tó bá wà báyìí. Ikú ó pa ẹni náà.
2: Ẹ̀mí Jésù. Jesu.
0: Oye laju ka wo mi na oja yan si bi bi gba to fe fi si mi ni ori. Omo re yo serere.
2: Oh Jesu.
0: Ma ja ka me ti a me to alegbe ba ti gbe ti emi o lo ni aso tele ye. Omo re o dide.
2: Amen.
0: Yesu omo re oni seru e.
2: Amen.
0: Oya baba isami iku omo oni to si.
2: Amen Jesu.
0: Mama isami iku omo oni to si.
2: Amen Jesu.
0: Omo re ma toju e.
2: Amen.
0: Ewo ami to se omo re ma toju e.
2: Amen.
0: Omo re oni to mo fo.
2: Amen.
0: Omo re oni to ma danu.
2: Amen.
0: I say poli tanta pokali e. O di maje mo di ase. Olorun to ni agba, Olorun to ni pa, Olorun to ni ase, Olorun to ni maje mo, Olorun to gbe bi giga. Mo so ni oruko Oluwa. Ati ogbo lori omo re won ni si danu.
2: Amen Jesus.
0: Ta lo sa mi se leyi laarin omo re ma tayo.
2: Amen Jesu.
0: Eyi baba wa waju pe je ki ngbu ami eleyi omo re ma dolu omo.
2: Amen Jesu.
0: Iya to je ye.
2: Sami
0: omo ma gbon yanu la.
2: Amen.
0: Gbogbo eyi ta ngbe nu ahamo nibi. Bi e to sa mi to lagbara omo ma mu eku nbe.
2: Amen Jesu.
0: Eyi ti egun ki je ka ra le fun yin ni dile yin egun yen ti o le je ko ma ra le fun e oya na oje yen sibi eni to fe ko ma ra le fun ni aja ni koyi ni ma magodo eyi to ma ti ra fun be te to fe ko ma lo ra le fun ni America Lord Canada oya ko sami eleyi egun ti o ni je ko ma ra le fun e
2: oruko Jesu
0: egun yen pare lori e
2: Amen Jesu
0: beni kori
2: Amen
0: Asagori e.
2: Amen.
0: Asagori e.
2: Amen.
0: Iwo to nje wo mo lowo. O be ni ko sami won ni se lowo.
2: Amen.
0: Ni bi awon ji omo won ni se lowo.
2: Amen.
4: Jesu.
0: O ti ri be.
2: Amen.
0: Asagun.
2: Amen.
0: Ogbo ni voruko.
2: Hallelujah.
3: Adura yi ma tesiwaju lori afefe lale oni. Lagba Olorun lori Facebook. Prophet Olawale Isike. To ba ti type e a bi o lo sori page wa o ri adura wa nbe lese keji prophet Olawale Isike sugbon ipade agbara kan o lo lowo ti a ma se ni gbogbo ojo weze a npe ni interdominational prayer gbogbo ijo lo nwa be o je muslimi ni o je kerubu ni o je any gbogbo ijo baba wa redeem di pa gbogbo won na ma fara ni pe deze yi ni otun la yi o ma ni agbara o ago mesan si ago mokan labo si meji la mo pari anfani o wa fun emi ati o jorira loju koju igbadu a pelu e asiri oku to nja yo tu o si gbo na abayo olorun se bebe bi tatijo o to ba ti di abule egba abi ile epo bus stop abi ni mira bus stop meteta ko si bi to le gba wole bo de je command lo wa ibe na lo gba wole to ba ti gbe okada so pe kan lead e lo si ekoro road olota captain anisere bus stop ekoro road olota captain ni anisere bus stop number wa re 081 02 35 51 72 o le pe mi bayi mo fi gba le dollar o yo si da fun o
6: agbara ki ba ti agbara oluwa ako wi pe lori oke si oni ni sile ni wa obadaya orikini ese keta dilogun olorun 1930 olorun awon baba wa tun ti de gege bo se man se ni ijo CAC Queensland ipade adura alagbara to man waye ni gbogbo ojo Wednesday nibi ti adura agbara ori tin san bi ara ogun ise ile nja gbogbo ni robinu je lo ndalayo bibeli wi pe enikeni to bere yo ri gba oni bi eyin ba mo bi a ti fi egun rere fun awon omo yin melo ni baba yin ti nbe ni orun yo fi fun enikeni to ba bere lowo re Matthew orikeje ese keje si sale wa ba ele da re soro nibi ti adura ti ngba wa bere ohun kohun to ba fe lowo baba re ti nbe ni orun nibi ti ran woli ko si awon eniyan sebe iwewe orikokan dilogbon ese keje dilogbon woli Olawale Ezekiel ni olorun lo lori oke yi atawon iranse olorun lori sirisi ni gbogbo ojo Wednesday ni o ni gbogbo ojo joru laago mesan si aago mokanla aro ibi ipade adura ni number 10 Salami Street Anisere Bus Stop Mero Lagos mo ekun alaye ele pe awon number yi 08102355172 tabi 08147361928 Jesu nreti re o tete ma

nínú ìrírí mi pẹ̀lú àwọn ènìyàn lórí rédíò yìí, mo fiyèsí pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé òun ja ogun, ọ̀pọ̀lọpọ̀ gan ti ẹ̀ mọ̀ pé ogun líle lòun jà, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ bí ogun yẹn ṣe jinlẹ̀ tó. Ọ̀pọ̀lọpọ̀ rò wípé àwọn nǹkan díẹ̀ díẹ̀ tóun bá kàn sí ó lè ṣe ogun yẹn. Ọ̀pọ̀lọpọ̀ fi ọkàn mú pé ó yẹ kógun ti ṣẹ́ pẹ̀lú àdúrà tí òun gbà. Ọ̀pọ̀lọpọ̀ fi ọkàn mú pé ó dàbí pé irọ́ ni wọ́n ń pa fóun nínú àdúrà, àbí bóyá àwọn pásítọ̀ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí ń parọ́ fóun nínú àdúrà. Ohun tí wọn ò mọ̀ òun ni mo fẹ́ fi gbàdúrà lálẹ́ yìí. Ó má ló jẹ́ kí n fẹ́ gbàdúrà fún ọ, torí ọ̀pọ̀lọpọ̀ wa òye kò fún wa nínú nǹkan ti ẹ̀mí. Àámọ́ ń fi ọpọlọ gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń là kọjá pé tó bá jẹ́ adúràdúrà tí mo gbà ó yẹ kí ogun yẹn ti ṣẹ́. Ẹ kàlẹ́, ẹ kú àtàárọ̀, ẹ kú iṣẹ́ òní. Òní ó ń wọlé lọ sùn kí àánú Jésù kó máa bá ọ lọ. Orí ọ̀fẹ́ Ọlọ́run kó wà lórí ayé rẹ. Ojúrere àti àánú Jésù kó dúró tì ọ́. Tọ̀rọ̀ lọ́wọ́ ọ̀run kó wà lórí ayé rẹ. Ojú òní tì ọ́, ó máa dára fún ọ. Ọkàn rẹ máa balẹ̀. Wàá rí ìyanu. Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ. Ogun òru ò ní borí ẹ̀. Ipá àti agbára ogun yìí kò ní borí ẹ̀. Àlàkọjá ò ní gbé ọmì. Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ. Bàbá mi ti ń dáhùn àdúrà yóò dáhùn àdúrà rẹ. Wàá rí ọwọ́ rere Ọlọ́run. Wòlíì rẹ Fẹ́mi Daniel láti CAC Faith Revival Assembly tó mọ́ ń fi àdúrà sìn ọ́ wọlé lálaalẹ́ tó bá fẹ́ lọ sùn. Òun náà ló tún bẹ gbàdúrà lálẹ́ wípé ogun rẹ ó ṣẹ́ wọlẹ̀, ogun ayé ò ní gbé ọmì. Agbára ogun yìí lórúkọ Jésù kólúwa kó ṣẹ, ipá ogun yìí kólúwa kó ṣẹ. Májẹ̀mú tó di ọmú tó lòun ò ní gbà kó ní tẹsítímónì kólúwa kó fọ́ májẹ̀mú yẹn. Kólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ, wàá ní ẹ̀rí rere. Mo fẹ́ sọ fún ọ lálẹ́ wípé àìní òye bí àlàkọjá wa ti fìdí múlẹ̀ tó, òun ló jẹ́ kí a máa fi ọwọ́ mu. Ó ti rí ṣẹ́ rí tá a bá ní òye tàbí tá a bá rí ẹni tó bá wa wàá jinlẹ̀ pé in tó ń ṣe wá ìju báyìí lọ, a máa rò bóyá pé àdúrà tí mo ti gbà bí ìdààmú tí mo ti dàbí church tí mo ti lọ ó yẹ kó ogun mi ti ṣẹ́. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ tó sọ fún mi pé bí ọ̀pọ̀lọpọ̀ bá dé ọ̀dọ̀ mi tán bá ń sọ̀rọ̀, wọ́n á ní àwọn ti lọ church bí, àwọn ti lọ church bí, àwọn ti lọ gbàdúrà níbí báyìí. Ìgbà míì má máa wò pé irú ìdààmú wo leléyìí. Ohun tí Olúwa sọ fún mi wípé Fẹ́mi, bí ogun ṣe jinlẹ̀ tó òun náà ló ṣe máa ń ga tó. Bó o bá bẹ̀ wá rò wípé ogun tó ti fìdí múlẹ̀ láti bí ìran tó ń bọ̀, pé tó o bá wá rò wípé àdúrà wákàtí kan ló máa ṣe, Olúwa sọ fún mi pé báwo lèmi náà ti rí tó máa rí. Mo sọ fún ẹ nínú àdúrà mi, mo ní sátani kì í ja ogun ìsinsìnyí, ogun ìran ló máa ń jà. Ìyẹn ni wípé ó rí nínú gbogbo ènìyàn pé aládé wà nínú ẹ nìkan. Ó ṣe ń wò ẹ yìí, ó mọ̀ pé ọlá wà nínú ẹ, ó mọ̀ pé ọmọ ológun wà lára ẹ, ó mọ̀ ọlá tó tóbi ó wà nínú ẹ, ó mọ̀ pé orílẹ̀-èdè ńlá wà lára ẹ. So gbogbo ohun tó bá fẹ́ bẹ̀rẹ̀ nísìnyí, gbogbo nǹkan tí Ọlọ́run dá mọ́ ẹ ló ní lọ́kàn àti bájà kò yọ̀ kan lẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣe bá bàbá ńlá wa jà. Wọ́n mọ̀ wípé bí àwọn bá ti tọwọ́ bàbá bọ àwọn nǹkan tó lè pa wọ́n lára, wọ́n mọ̀ pé kò sí bó ṣe fẹ́ rí àwọn ọmọ ajá ogun yẹn. Bí àwọn ọmọ bá wá débi ogun yẹn, bẹ́ẹ̀kọ̀ rò bóyá pé àṣìṣe àwọn tàbí mistake táwọn ṣe tàbí ogun ọ̀rẹ́ kan ló ń ja àwọn, wọ́n ní mọ̀ pé ogun yẹn ti ń bọ̀ láti lẹ̀. Sórí bó o bá ṣílé ọkọ yà, má rò wípé ọkọ ẹni ò da, rí wípé irúgbìn ọ̀tá tó ti gbìn pé kó o ṣílé yà, wo ló jẹ́ kó o ṣílé yà. Sórí bó o bá dẹ̀ wá lọ treat irúgbìn yẹn kó o lọ wùyọ́ láti lẹ̀, wá kàn rí wípé òun gbàdúrà àdúrà ò gbà lálẹ́ yìí. Gbogbogun òun ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí gbàdúrà láti alẹ́ yìí. Gbogbogun kóluwakú, mo fẹ́ kó o jọ ìmí. Orí bíbélì wípé a fi àákélé gbòǹgbò náà, igi kígi tí bàbá mi ò bá gbìn a ò wú ti gbòǹgbò ti gbòǹgbò. Báyọ̀ eléyìí sà, Jọ́bù sọ wípé ìrètí sì ń bẹ fún igi tí a bá bẹ lórí. Bó o bá bẹ ogun lórí, ó sì ní ìrètí. Bó o bá ṣiṣẹ́ wòlíì sógun, ó sì ní ìrètí.
Tobu wa so pe niwa gba ti gbogbo e ba si wa ninu yepe to ba gboru omi yo tun so pada to ba gboru to fa to fi wa be yo tun so pada e gbo eleyi sa opolopo to nla nkan koja won mo pe majemu to gbe ogun won ro o jile gan opolopo mo pe pepe to gbe ogun won ro pepe je ni opolopo mo wi pe asise rampeye o na lo di ogun ye lodi o je ko di pe o le koko ba mi dada mo fe ba gbadura pe o ko ipe ko to de o la lei to ni ko se ame o ko ipe ko to de o to ni owo ni

wọ́n wọ tàlẹ́ wàá bù ú wàá mú wọ́n wọ tàlẹ́ bó bá ti jẹ ẹyọ kààbù tó ń jẹ lẹ́nu wọ́n wọ tà ló máa fi tì lọ sísàlẹ̀ pẹ̀lú sáàmù méje yìí bẹ́ẹ̀ni tó fi ọlọ́run bẹ̀ ọ́ tí n bá ti ń fún ẹ ní sáàmù tẹ́lẹ̀ kò jọra wọn rárá psalm 3 psalm 46 àti psalm 89 sáàmù mẹ́tẹ̀.

0: Hallelujah!
1: Ẹja tí máa kí gbogbo tẹ ẹ ti láyọ̀ láti máa gbọ́ ìkànnì yìí. Ẹ tún kábọ̀ sórí ètò àṣeṣe lórí rédíò bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi lọ́jọ́ ajé tí ń ṣọjọ́ ajé Monday. Mo ní aláṣọ fi hàn pé wòlíì àgbáyé ni ti wà níkalẹ̀ láàárọ̀ tòní. Lákòókò yìí apábí náà láti máa bọ́lọ́run bá pàdé Prophet Dr. MS Fabi yìí bàbá Possibility JP wọ́n ti wà níkalẹ̀. Bàbá ẹ súre fún alákòókò yìí.
0: Ṣé kò fa Jésù Kristì ó lè máa kí ẹ? Èní ni ọjọ́ kẹjọ oṣù kẹfà. Olúwa Ọlọ́run tí ń jẹ́ èmi ni má bẹ̀rù kìíní wọn yá bídà gbọ́ ọpẹ wa. Gbogbo ọjọ́ ajé la fi dúpẹ́ nítorí pé fẹ́ yín lórí wa pọ̀ bí yan retí òkun ló ṣe rí. Ọlọ́run gba yín wa. A bèrè fún ìmọ́lẹ̀ lẹ́ni ọjọ́ ajé Olúwa tán kíákíá. Àwọn òkùnkùn tí kì í jẹ́ kí wọ́n tẹ̀síwájú tí kì í jẹ́ kí wọ́n ṣàṣeyọrí Olúwa pa wọ́n lẹ́nu mọ́. Àwọn agbára tí ọ̀tá máa ń lò tí wọ́n fi ń gbobi lójú ìyàn tó fi ń ba tèèyàn jẹ́ agbára náà Olúwa sọ́dọ̀ fo. Ìmọ́lẹ̀ yín kò jọba. A dúpẹ́ lórí orílẹ̀-èdè wa nítorí pé ibi tá a bá wa dé. A bèrè fún àánú lórí orílẹ̀-èdè Olúwa yanjú ọ̀rọ̀ wa. Olúwa gbogbo àwọn ayọnilẹ́nu anilára Olúwa gbàgbà lọ́wọ́ wa. Gbogbo àwọn tó wà nínú èdè tó wà nínú ìgbèkùn Olúwa yọ wọ́n jáde. A dúpẹ́ nítorí pé o ti gbọ́. Jíjáde lónìí wíwọlé lónìí má jò já sí ẹkún. Jíjáde lónìí wíwọlé lónìí má jò já sí ẹjọ́. Gbogbo àwọn tó gbọ́rọ̀ yìí bàbá o kó tó di ti ṣe ago méjì láṣálẹ̀. Bàbá jẹ́ kán nẹ́nu ọpẹ́. Má jẹ́ kán nẹ́rẹ̀ kí o ṣe. Má jẹ́ mu rẹ̀ kó ṣe. Gbogbo ilé aláyọ̀ tán ti gbọ́ mi. Bàbá má jẹ́ káyé ayọ̀lé náà má jò tán. Jésù Olúwa wa.
1: Èdè ni ọjọ́ ajé tí ń ṣe Monday kí lóun tẹ́ ẹ fẹ́ fi bá wa sọ̀rọ̀ lákòókò yìí.
0: Lónìí la fi dúpẹ́ torí pé lẹ́yìn ọpẹ́ ọpẹ́ náà ni olórin kan sọ pé ó yẹ ká dúpẹ́ atẹ́gùn ìjìjà atẹ́gùn fẹ́ ó ní òjò ń rọ̀ omi ò gbé wa lọ orí ọ̀fẹ́ la rígbà ẹgbẹ́ tó gbọ́ mi níbikíbi ìtorí ìyẹn ni pé ibi tó bá kọ sí ẹ dúpẹ́ tiẹ̀ dánìkan tó burú jù tiẹ̀ lọ tiẹ̀ tún ṣẹpẹ́ lẹ́gbẹ̀ẹ́ tẹnìkan torí ẹ̀ ni pé ẹ̀yin ọlọ́run ò ṣetó ọlọ́run ò ṣetó o lè náwó kíákíá kò dẹ̀ kú àìnáwó rẹ̀ ó lè jẹ́ òun ló jẹ́ kó ṣì wà ó lè jẹ́ kékeré tó ṣe ẹ̀ ni ò jẹ́ kí ńlá ṣe ẹ́.
2: Need at work all day, every day till payday. Are here.
3: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
4: hey everybody, this is the Sweets, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
5: Yes, so my people, this is not Jordan Drive, and I've been listening to. So get better information. I won't give you no move and intro, but if you don't say one move, move your radio too.
3: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
2: the voices you need at work all day, every day till payday are here.
6: Get on the train. Follow us on social media. Facebook Jordan105.5FM. Twitter Jordan105FM. Instagram Jordan105FM Lagos. Listen on the go at W.
0: Irinṣẹ́ tí ọ̀tá ń lò tọ́ta ń lò lé wa lórí Olúwa sọ́dọ̀kú lónìí yìí lónìí ni kò sọ́dọ̀kú irinṣẹ́ tọ́ta lè máa lò láti dojú ìjà kọ mí tọmọtọmọ tọkọtọkọ tayátayá.
7: Ẹ bàjẹ́ olú ẹ bàjẹ́ olú ẹ bàjẹ́ olú ẹ bàjẹ́ olú ẹ bàjẹ́.

0: Oluwa bajẹ.
1: Amen.
0: O gbogbo awon to fenu kon lori oro re, oya Oluwa fi kutu won ka.
1: Amen.
0: Awon to ni wa sowo ni jere, agbara bo lowo won.
1: Amen.
0: Awon to ni wa ma se oririse, agbara bo lowo won.
1: Amen.
0: Awon to ni ko kole ko ma ri ko, agbara bo lowo won.
1: Amen.
0: Awon to ni ko tomo ko ma ri to, agbara bo lowo won.
1: Amen.
0: Awon to gba ijoko ni die tan je covid jale. Ti won na ni nibu joko agbara bo lowo won
1: oko
0: re bale
1: gbogbo
0: re tayo ma je mu se o ni da lai ni jesu oluwa wa
1: amen
0: lo ni la mi so lori ope oruko mi ni prophet ms fabi lati celestial church of christ okiki mole ati re mi no pe ni baba possibility ohun akoko ni gbogbo e te wa si kore omode akiyin adupe ese ni tijo ni ti ara ilu ati ebi ati gbogbo eniyan to je ore ati gbogbo ijo mimo god bless you anu aride ni ti awon gbọdọ ejiko na olorun asawari won
1: bi
0: ake wonu omi mi ti eri ohun tolorun o le se ohun tolorun o le se ni mistake ola padupe olorun olorun ma se kan lati fe kene kan logbon isubu enikan dide enikan omi je enikan irin enikan sugbon loruko jesu ma je mu ota ko ri se lori e
1: won
0: ni fi e kogbon ti o da
1: won
0: de ni fi e kweko ti o da ni oruko ti jesu won ni fe jere won ni fi pa won ni fi se tutu lu yi
1: amen jesu
0: ade bale
1: iku
0: ba nbe ni ta olorun ale e wole
1: ti
0: ku ba nbe ni le olorun ale e jade awon eji ti nja ti pa le run ko ni jale re okan ade bale a so lori we first chronicles 16 number 34 3:40
2: Ẹ fi ọpẹ fún Olúwa.
0: Nítorí tí ó ṣeun.
2: Nítorí tí àánú rẹ̀ dúró
0: láéláé. Àánú rẹ̀ dúró láéláé.
2: Ẹ
0: wí pé.
2: Gbàwá
0: Ọlọ́run ìgbàláwá.
2: Gbàwájọ.
0: Gbàwájọ.
2: Gbàwá
0: lọ́wọ́ àwọn kèfèrí. Ká lè máa fi ọpẹ fún orúkọ rẹ mímọ́.
2: Ká
0: lè máa ṣògo nínú ìyìn rẹ.
2: Olùbùkún
0: ni Ọlọ́run Ísírẹ́lì.
2: Láyé
0: àti láéláé.
2: Àwọn
0: èèyàn wí pé.
2: Àmì.
0: Wọ́n sì ń yin Olúwa.
2: Bẹ́ẹ̀ ni ó fi Asafa àti àwọn arákùnrin rẹ̀ sílẹ̀ níbẹ̀ níwájú àpótí ẹ̀rí ní májẹ̀mú Olúwa láti máa jọ́sìn níwájú àpótí ẹ̀rí náà nígbà gbogbo bí ìṣe ojoojúmọ́.
0: Èèyàn ní kó mọ pé lójoojúmọ́ ni máa dúpẹ́ tiẹ̀ ó sì gbẹ lọ́wọ́ ogun orí tí ò bá ti gbẹ nítorí sì máa gbẹ ọkùnrin adẹ̀balẹ̀ yẹn ni
1: wọ́n
0: ní Dávidi orí 107 number 128.
3: Ẹ fi ọpẹ́ fún Olúwa.
0: Ẹ fi ọpẹ́ fún Olúwa.
3: Nítorí tí ó ṣeun.
0: Nítorí tó ṣeun.
3: Nítorí tí àánú rẹ̀ dúró
0: láéláé. Àánú rẹ̀ dúró láéláé.
3: Jẹ́ kí àwọn ẹni ìra padà
0: wí bẹ́ẹ̀. Àwọn ẹni ìra padà wí bẹ́ẹ̀ pé àánú rẹ̀ dúró láéláé. Àwọn tó ti gbà lọ́wọ́ ikú lọ́wọ́ àlàkálà lọ́wọ́ àìsàn tó ti gbà lọ́wọ́ ogun rí tí wọ́n sọ pé ọlọ́run ò ṣe nísìnyí máa sọ pé àánú rẹ̀ dúró láéláé.
3: Ó sì kó wọn jọ láti ilẹ̀ wọn
0: ìwà. Ó kó wọn jọ láti oko ẹrú láti inú Bìlísì. Ó kó wọn jọ fà wọn jáde. Ìyẹn lórí Dávidì 103 number 5.
2: Ẹni tí ó fi ohun dídára tẹ ọ̀tọ́.
0: Níbi tí Ọlọ́run tóbi tó ohun dídára ohun tó ní òtó yẹn ẹnìkan ń gbà àwẹ̀ kò tí ì rí ẹni tó fohun dídára tẹ Ọlọ́run.
2: Bẹ́ẹ̀ni ìgbà ewé rẹ di
0: ọ̀tún. Ìgbà ewé rẹ di ọ̀tún.
2: Bíi
0: ti dì.
2: Lọ ṣe olódodo àti
0: olùdájọ́. Ọlọ́run jẹ́ olódodo àti olùdájọ́ fún gbogbo àwọn tanilára.
2: Ó fi ọ̀nà rẹ̀ hàn fún òsè.
0: Èèyàn ni alágbára níbi tó fẹ́ kó dé lóde yẹn ọmọ mi o. Tó bá tún fẹ́ kó kọjá abẹ yẹn kò sẹ́ni tó lè mú sí o. Ibi tó ohun tó fẹ́ kó ṣe ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn wọ́n ní kó máa yin kó máa kì í. Kó tún lè fi ẹ́ dára tó tún jù yẹn lọ. Ìwà náà rí nǹkan tó ṣe fún ẹ nígbà kan tí ò ṣe fẹ́ nìkan. O tún wá ṣe fẹ́ nìkan ní kò tún rántí ẹ mọ́. Ọmọkùnrin tó gbọ́ bàbá tó gbọ́ màmá tó gbọ́ mi máa yin Ọlọ́run. Ọlọ́run tó ṣojú síbi tí ò ṣojú ara kí ni ò lè dá. Ọlọ́run tó ṣojú sí ẹni tí ò fún ẹni tí ó ti wojú tipẹ́tipẹ́. Ìgbà tí orí sun mọ́ ló wá lóyún. Ìgbà tó orí sun kò lóyún. O wá sọ pé kò ṣe é tó. Ọmọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jàre. Òun ni kó jẹ́ ká máa yìn. Ṣoró òun ló ṣó wa. Òun là jẹ́ wa. Òun lè mèrè wa. Òun ni ọ̀dàlẹ́ wa. Òun ni ká wa. Òun ló ń ṣe wa o. Ó ṣe wá bó ṣe wù. Ó ṣe wá bí ò ṣe wù. Mo dẹ̀ gbàdúrà ọkàn rẹ̀ balẹ̀. Second Chronicle 20:21-26.
3: Ó bá àwọn ènìyàn rẹ̀ gbèrò.
0: Ó bá àwọn ènìyàn rẹ̀ gbèrò.
3: Ó
0: yan àwọn akọrin sí Olúwa.
3: Tí yóò máa kọrin ẹ̀ wá.
0: Wọ́n ń kọrin láti máa yin láti fọwọ́ Ọlọ́run wálẹ̀. Láti mórí Ọlọ́run wú bí wọ́n dẹ̀ ti ń jáde lọ.
3: Àti láti máa
0: wí pé
3: ẹ̀yin
0: Olúwa nítorí àánú ẹ̀ dúró láéláé.
3: Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí
0: yin Ọlọ́run tí inú Ọlọ́run dùn.
3: Olúwa yan
0: àwọn ogun ẹ̀yìn sí àwọn àwọn ará amóni tó gbógun ta ọmọ ṣẹlẹ ọlọrun wáyé ogun ẹyìn tí wọn wọn dẹ dojú ìjà kọra wọn wọn dẹ kún pátápátá ìyẹn ní kò mọ pé ogun ẹ ọlọrun lógun ẹ àánú ẹ ọlọrun ni ìbùkún ẹ ọlọrun ni wọn bí bó náà sin ọlọrun ṣàtọtọ ọlọrun ló máa sìn òun ló dá igi òun ló dá ilẹ òun ló dá òkè òun ló dá ilẹ mo sì pray fún oníṣe lásán ọkùnrin adẹ balẹ àánú adìyẹ mú májẹmú àṣẹ orúkọ mi lẹẹkan sí fẹ tẹmẹ fábì emi na pe baba possibility lati celestia

0: Olúwa gbọ́ pé wá Michael Tyler Mosaida ẹgbẹ́ yín wá ìyín wá ń dúró ní Sioni àjíǹde àti gba gbogbo ogo a ó yìn ọ́ a ó gbé ọ́ ga onílọ́jọ́ Monday gbogbo yẹn mi ọwọ́ yín mo pàṣẹ àgbàna tó ń bọ́ ọwọ́ ìṣiṣẹ́ àti àṣetì bó ṣe mi ọwọ́ yẹn kó máa jábọ́ lẹ̀ àìlówó mọ́ rárá ẹlòmíì ò ti ẹ̀rù owó mọ́ rárá òní dẹ̀ ni Monday lónìí gbogbo má jẹ̀ mọ́ tí òjò oró wọ́n mú kó máa jábọ́ lẹ̀ gbogbo àmì tí òjò oró wọ́n kó máa jábọ́ lẹ̀ àránsí tí òjò oró wọ́n kó máa jábọ́ lẹ̀ àsàsì tí òjò oró wọ́n kó jábọ́ lẹ̀ jábọ́ lẹ̀ jábọ́ lẹ̀ jábọ́ lẹ̀ jábọ́ lẹ̀ jábọ́ lẹ̀ ìdáná ẹ̀ mọ̀tí mi orí ẹ̀ gbogbo èyí tí ẹ ní ẹrù gbèsè lọ́rùn àbí tí bùkátà yín wúwo yẹsùn pé àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ gbogbo àjàgà wúwo kó máa fúyẹ ẹgbẹ́ ìtúsílẹ̀ ẹgbẹ́ ìtúsílẹ̀ ẹgbẹ́ ìtúsílẹ̀ nínú ìgbèkù tó wà àtú ẹ sílẹ̀ ẹni tó lòun fi ogun dẹ́ẹ̀ wò ní wíìkì yìí ẹ̀mí ẹ̀ máa lọ ṣé owó rẹ̀ wà nítòsí àti iyọ̀ yẹn ẹ fi síwájú báyìí ẹ fi ṣe àgbélébù síwájú orí yín gbogbo èyí tí ò tí ì rí gbà ní Lagos State ní alẹ́ yìí a máa wà ní Korodu na sórí sóru Korodu yẹn Monday Monday night ó ti di ọjà àgbáyé ó tó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lálẹ́ yìí arúgbọ́jọ́ ti sọ fún mi wípé sọ fún àwọn ènìyàn yẹn 8,000 people tó bá kọ́kọ́ wọlé lálẹ́ yìí wọ́n ní kí n máa fún wọn ní mọ́ntù ìrànlọ́wọ́ o méjì ni mọ́ntù máa sọ o máa fi sínú ilé ẹ̀ olúwa ní gbogbo àwọn àjànú àwọn ẹ̀bọ̀ra tó ń gbé bẹ̀ wọ́n máa sákúrò ní àwọn tó ń bọ̀ lọ lọ bọ̀ sọ ní fàgbà láàárọ̀ ọ̀la wọ́n á gba tiwọn gbogbo èyí tí wọ́n jẹ láyọ̀ ẹ gba ìtúsílẹ̀ ẹ ṣeré òní ní Monday ọjọ́ tí ó ní ajẹ́ nínú ẹ fò síwájú pẹ́pẹ́ alleluia méje ogo méje osana méje àti iye alleluia méje
1: alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia.
0: Ẹ kojú sọ́nà kejì ogo lẹ́ẹ̀méje
1: ogo ogo ogo ogo ogo ogo ogo.
0: Ọ̀nà kẹta osana méje
1: osana osana osana osana osana osana osana.
0: Yìí sí ọ̀nà kẹrin iye
1: iye iye iye iye iye iye iye.
0: Na abẹ́ fọjú ẹ̀ nígbàdúrà ni mo ń bọ̀ wá ṣiṣẹ́ lórí iyọ̀ yẹn àti owó ẹ̀ mo gbàgbé o
1: bí
0: òróró ẹ sọ̀dọ̀ o ní o ń jáde lọ o máa mú ọ̀rọ̀ bọ̀ o máa mú owó bọ̀ ẹgbẹ́ ẹni wọlé àpadàbọ̀ wa.
2: Kale sir, èmi ni David. I'm so much grateful, daddy. Ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́. Ọlọ́run àtúbọ̀ máa fi agbára kún agbára yín. Ẹ ò ní wálẹ̀ láéláé lórúkọ Jésù ilé lógo. Ẹ ò ní pàdánù rẹ̀. Testimony tèmi tí mo fẹ́ sọ ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe prógráàmù tí mo bẹ̀rẹ̀ sí ní bá fọ́lò prógráàmù yìí, Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣeun ìyanu. Agbára Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nínú ayé mi tèmi náà mọ̀. Agbára ọ̀tún àánú ọ̀tún ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tají nínú ayé mi tí mo dẹ̀ mọ̀ tí mo dẹ̀ ń rí. Ibi tí mo ti ń ṣe mo mísè látijọ́ tí ẹnìkan ti sọ fún mi pé kí n bẹ̀rẹ̀ program nígbà tí mo rí àwọn prayer point ńláńlá tẹ máa ń sọ. So láti bẹ̀ lọ iṣẹ́ ó ti bọ́ lọ́wọ́ mi láti bí oṣù bíi márùn-ún tí mi ò ríṣẹ́ kankan ṣe. Gbogbo bí mo ṣe ń ṣe ni wọ́n á ní wọ́n máa pè mí náà ni mi ní bọ́ọ̀n kankan. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu pé ní ẹnu tí mo bẹ̀rẹ̀ prógráàmù yìí ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sísìn ibi kan tí mo ti ṣe interview rí nọ́mbà tún pè mí bẹ́ẹ̀ náà ni kí n wá. Ibẹ̀ náà ni mo tún apalà sí iṣẹ náà dẹ jẹ iṣẹ tó dára tó dẹ tó san owó ńlá owó tó dára fún yàn níbẹ ó yà mí lẹnu gan so òun ni testimony tèmi baba ẹ ṣe gan o.

0: ẹṣẹ́rú ọlọ́lá mọ́.
1: Òkè láyé mi wá o.
2: Orúkọ mi ni Ọdún Ayọ̀ Ìdòwú láti Mòwe. Kò sí gbogbo ìgbà lọ́lọ́run máa ń dé mi náà ló. Mo dúpẹ́ pé látìgbà mo ti ń wá sí orí òkè Ìjẹ̀bú òde, mo máa ń béèrè Ọlọ́run sì máa ń ṣe fún mi. Mo lọ sí orí òkè Ògo ní ká sanwó sìmẹ́ǹtì ẹyọ̀kan. Mo sanwó sìmẹ́ǹtì gbà mí máa délé, mo ra ilẹ̀. Nígbà tí mo tún máa di oṣù kejì tó jẹ́ oṣù August, a tún sanwó sìmẹ́ǹtì ẹyọ̀kan, mo máa délé. Dádì ṣe program kan lórí sáfíìsì ní ìdajì. Wọ́n ní ẹni tó máa gba kọ́kọ́rọ́ mọ́tò. Mo ní kan tẹ́wọ́, mo dẹ̀ tẹ́wọ́. Pẹ̀lú ẹ̀rí mi lójú ọ̀nà ni mo ti ń gba prayer yẹn. Mo ní mo ti gbà á. Nígbà máa tó bíi 12:00 ọjọ́ Thursday yẹn, mo rí pé mo rí mọ́tò kan lórí àtẹ, mo dẹ̀ lọ́nà. Níwọ̀nba tó kù nínú àkáǹtì mi, mo dẹ̀ ná mọ́tò yẹn, ó dẹ̀ bá lọ. Ẹni yẹn dẹ̀ gbowó lọ́wọ́ mi. Ìṣẹ̀ra mọ́tò yẹn nìyẹn. Ìṣẹ́ta oṣù tí ó lọ lọ́hùn-ún torí mi lọ ilé ìtò lọ yìí, mo fi owó sílẹ̀, owó sìmẹ́ǹtì. Mo dẹ̀ kọ 2-bedroom flat kan, a room self container kan. Ẹ bá mi ní Olúwa lógo. Ògo.
3: Lónìí Monday.
4: Today Monday.
3: Ẹ jáde ẹ̀rọ àdó.
4: You will go at 30:30.
3: Báyìí lolúwa wí o.
4: Yóò ṣe ti lọ.
3: Wọ́n ní kí gbogbo ènìyàn.
4: Everybody.
3: Fi your dear self
4: wẹ̀. Who tell you to stop your head.
3: Pẹ̀lú owó yẹn.
4: With that money.
3: Wọ́n máa ra mọ́ owó.
4: You rubbing it, rubbing it, rubbing
3: it. Mọ́ pàṣẹ.
4: And you authorize.
3: Ní wíìkì.
4: This week.
3: Mo máa kó nǹkan lajọ.
4: I will gather great things.
3: Mo máa kó ọrọ̀ jọ.
4: I will gather wealth.
3: Mo máa kó owó jọ.
4: I will gather money.
3: Mi ò ní jẹ gbèsè.
4: I will not be in debt.
3: Ìṣẹ̀dá mi.
4: My destiny.
3: Ní ọ̀sẹ̀ yìí.
4: This week.
3: Wọnú ire ńlá.
4: Enter to great blessing.
3: Wọnú ìbùkún.
4: Enter to blessing.
3: Ṣé àmì. Ṣé àmì. Wá fi owó yẹn kan orí ẹ̀.
4: Now use that money to touch your
3: head. Ní ìgbà méje.
4: 7 times.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Tó lọ́jọ́ Monday báyìí.
4: On Monday like this.
3: Gbé ìfẹ́ Ọlọ́run jáde ní.
4: Go out with the love of God.
3: Gbé ìfẹ́ ọmọnìkejì jáde
4: ní. Go out with the love of God.
3: Rọlọ́kàn, kí ni mo lè ṣe fún ọmọnìkejì?
4: What can I do for my fellow man?
3: Kí ni mo lè fi ran àwọn èèyàn lọ́wọ́?
4: What can I do to help others?
3: Ìní ọjọ́ ajé báyìí.
4: Today be Monday.
3: Kí ni mo lè ṣe?
4: What can I do?
3: Láti pa ẹnìkan lẹ́rìn.
4: To make somebody laugh.
3: Wá gbà mí gbọ́. Tó bá ní irú èròǹgbà
4: yìí,
3: kò sí bó ṣe ní mo
4: rẹ̀. Surely you will go with blessing.
3: Irú ẹni ọjọ́ Monday.
4: Today be Monday.
3: La máa ń dá ọrẹ.
4: We do give up.
3: Gbogbo ẹni tá a bá ti jọ fi yọ gbàdúrà.
4: Everybody will pray with that salt.
3: Kílẹ̀ tó sùn.
4: Before night.
3: Wọ́n gbúdọ̀ sílẹ̀ kù ọ̀sẹ̀.
4: You need to open the week.
3: Everybody.
4: Gbogbo ẹni o.
3: Ló gbúdọ̀ ṣe.
4: Psalm
3: 23
4: yẹn. Psalm 23.
3: A máa farabalẹ̀ kalẹ̀ ni.
4: Patiently you need to.
3: Pẹ̀lú Isaiah 60.
4: With Isaiah 60.
3: Ìrètí ń bọ̀ tóbi gan.
4: The goodness coming shall be.
3: O kọjá èròǹgbà rẹ̀.
4: Beyond your plan.
3: Màá yà wọ́n lẹ́nu
4: rẹ̀ nípẹ́.
3: Àyà wọn àdè máa
4: yá.
3: So gbogbo èèyàn.
4: So everybody.
3: O ìrìn àjò wa di korodu lálẹ́.
4: I'm going to Korodu tonight.
3: Àti aago mẹ́fà.
4: From 6:00.
3: Ni màá ti máa gba àwọn èèyàn lálẹ́.
4: I'll already be hosting
3: people. Ìpàdé kan ṣoṣo.
4: Just one program.
3: Ta ni lẹ́nìí.
4: That I have today.
3: Ìkorodu ló wà.
4: Ìkorodu.
3: Ní low cost bus stop.
4: At low cost bus stop.
3: Níbi àwọn mẹkáníkì yẹn.
4: Just beside that mechanic.
3: Gbogbo ẹni tẹ bá mọ.
4: Anyone you know.
3: Tó ń gbé Lagos state.
4: Living in Lagos state.
3: Ogun state.
4: Ogun state.
3: Òsibítà àwọn èèyàn òkì ti wá.
4: People come
3: around from pàdé ní Korodu yóò dá fún
4: yín.
3: Olúwa ní ká gbàdúrà
4: bó.
3: Kó gbàdúrà. Tó bá ní fọ́tò ọmọ ẹ̀kọ́ jáde. Ọdún yìí Ayọ̀lá fi bẹ̀rẹ̀. Ayọ̀lá fi parí. Ayọ̀lá fi bẹ̀rẹ̀. Ayọ̀lá fi parí. Ayọ̀lá fi bẹ̀rẹ̀. Ayọ̀lá fi parí. Kó gbàdúrà. Bó ṣe fayọ̀ bẹ̀rẹ̀ yẹn. Ó fayọ̀ parí. Ikú ò ní pẹ́ nìkẹ́ni. Ìdáná mọ̀ sí. Ẹ já lọ pẹ́pẹ́ rúbọ. Gbogbo apátápátá. Lágbára Ọlọ́run. Ohun kó tó bá ti ṣẹlẹ̀ ni. Yóò bí ìbùkún ńlá. Yóò bí ọ̀rọ̀. Ó kéré tán.
4: At least.
3: So seed 2,000. Tàbí 1,000.
4: Or 1,000.
3: Olúwa, mo sílẹ̀kùn tuntun.
4: I open
3: the door for this week. Ẹ fọ́ ní account number.
4: The account details.
3: Phone number.
4: The account details. Unity Bank. Unity Bank. 0032393701. Again. Unity Bank. 0032393701.